0: adájọ́ tún ṣe ìwọ́ tọ́mọ́ra yóò jẹ àjẹyọ́ àti àjẹsẹ́kù. Ọba mi funfun bálọ́wù bálọ́wù, ọba mi funfun bálọ́wù bálọ́wù. Gbogbo abiyamọ ayẹ́ta ayérò pípẹ́ kò lẹ́ẹ̀jẹ́ yìí ó padà dìde. Ayé bí àkàbà àwọn abiyamọ kúrò lọ́jọ́ ọjọ́ sí. Áńgẹ́lì Olúwalá padà rán tó dé àkàbà yìí padà. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Yes sir. Bàbá alábìyamọ yín kò rí afẹ́fẹ́. Pásítọ̀ Fọ́nkẹ́ yẹ mẹ́ndẹ̀ jẹ́bi ni mò ń yẹ. Ebi ò ní bọ̀ fira. Ẹ̀mí mímọ́ tàbí ló lọ́bọ̀ àdúrà kan. Wọ́n ní ká bá ẹ̀mí ebi wí. Àìsà Yorùbá gbàgbọ́ nínú ọ̀rọ̀ kan. Wọ́n ní tí ebi bá ti tán nínú ìṣe ìṣe àbùṣe nù. Ìyẹn túbọ̀ sí wípé ẹbí kì í wọnú kọ̀rọ̀ ní ọwọ́. Kò síbi tí wọ́n tọ́ sínú Bíbélì pípẹ́. Láì tó bá gba Jésù tó ẹbí gbọ́dọ̀ máa pa ọ́. Kò síbi tá ti kọ́ nínú Bíbélì sà. Bẹ́ẹ̀ láì tó bá gba Jésù tó gbọ́dọ̀ máa tọrọ kiri ni. Nítorí Jésù tẹ́ni àti rẹ̀ ń tẹ̀lé. Kò fi gbà kẹ́kẹ́sẹ́ láì ní ọkọ nínú Bíbélì. Lọ́jọ́ tí ayé fẹ́ dojú tì nípa ti oúnjẹ. Ọjọ́ yẹn ló fi ẹja wọ́wí àti búrẹ́dì kékeré bọ́ọ̀lì yẹn 5,000. Nítorí náà nígbàgbọ́ tiẹ̀ náà gbọ́dọ̀ máa mọ oúnjẹ nínú oúnjẹ. Sọ dẹ̀ rí ọ̀rọ̀ ẹbí tó wà nílẹ̀ yìí. Àwọn ọmọ nílé yẹn ló ní lára jì. Àwọn ọmọ kékèké tọ́lọ́run fi fún ọ̀yì kò yẹ ká máa rí ẹbí. Bàbá ń bàbá kò yẹ kó jẹ́ wọn nígbàgbọ́. Pé pẹ̀lú gbogbo iṣẹ́ tó ń ṣe, ó jẹ́ àárọ̀ kì í padà bọ́tọ̀ sómú. Màmá kò yẹ kó jẹ́ wọn nígbàgbọ́. Ni wọ́n máa ní ó gbé àbọ̀ sí ọwọ́ ọmọ. Kọ́ máa lọ fi tọrọ wá láti ilé kejì. Kò yẹ kó máa lọ pọ títí wọn ò pè ó sí torí àtijẹ́. Nígbà tí di járó lómi tó ẹjẹ́ ti sọ wípé a máa fún yàn ní àní tọrọ. Ṣùgbọ́n sí ẹni tó yẹ ká máa gbà lọ́wọ́ rẹ̀. Ògá tí wọ́n wojú ọlọ́jú kan tó jẹun. Ẹni tá a pè lórí lọ́jọ́ ọjọ́ sí. Àìní àtẹ́bí ti fẹ́ fi sípò ìrù. Bàbá nǹkan tí ọ̀rọ̀ ẹbí máa ń dálẹ̀. Ó tó kéèyàn mú gẹ́gẹ́ bí àdúrà ọjọ́ kan. Nítorí àìró jẹjẹ, òun ló sọ ọmọ nú lẹ́yìn di aláàárẹ̀. Nítorí àìró jẹgidijẹ sà, òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ di òpùrọ̀. Nítorí àìró jẹjẹ sà, òun ló jẹ́ kí bálẹ̀gẹ́ máa dọ́gbọ́n fi kọ́ máa ṣẹ́ṣọ́. Ọ̀rọ̀ ibi tó wà nílẹ̀ ló jẹ́ kí gbèsè máa sùn lórí gbèsè. Àìró jẹjẹ ló fà sà, ló fi jẹ́ kí ọmọ nú lẹ́jẹ ni tí wọ́n domi sí lórí ní bọ́sítọ̀pù nítorí pé ó dákú. Ọ̀rọ̀ ibi náà ló fà tó jẹ́ kí ọmọ 30 years máa dàbí ọmọ 50 years. Ọ̀rọ̀ ibi náà ló fà tó sọ ìyá ìdí oníkara ládùúgbò. Ọ̀rọ̀ ibi náà ló fà tó fi jẹ́ kí baálé ilé sá fún àwọn ẹbí rẹ̀. Ọ̀rọ̀ ibi yìí ni ìyàwó eléyìí fi káwọ́ tó fi jẹ́ kó máa yàn lé ta. Ẹbí tó máa jẹ́ kí àgbàlagbà máa sunkún láì fọwọ́ kàn. Nítorí náà ti máa ń gbàdúrà pé kó má rí ẹbí ó ní ìtumọ̀. Nítorí ó níbi tó lúkúlùkù lè faradà á dé tó fi bọ́hùn. Nítorí náà la ti fẹ́ fi májèmọ́ ọ̀pọ̀ gbàdúrà ní Kọ́lá láàárọ̀ yìí. Tí gbogbo ènìyàn máa mú nǹkan tí ẹnu ń jẹ wọ́n tá fi ṣèdìdí àdúrà. Tí wọ́n dẹ̀ jẹ́ níwájú mi tá fi gbàdúrà. Bọ́jẹ́ sweet 5 naira máa mú bòjìdí àdúrà ni. Jẹ́ wọ́n ró májèmọ́ ọ̀pọ̀ sínú yàrá rẹ̀. Ká wá tilẹ̀kùn pa mọ́ májèmọ́ àìní. Wípé ní orúkọ Jésù ẹ̀rírẹ́ ẹbí máa nù lẹ́yìn. Ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó máa mú ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Ìyẹn túbọ̀ sí pé òní lọ máa tọrọ lọ́wọ́ àwọn tó yín mu sí ọmọ. Ìyẹn túbọ̀ sí pé òní lọ máa gba gàrí àwìn nílẹ̀ kejì. Ṣé wọ́n jẹ́ súre sí ọwọ́ tó tẹ́ yẹ? Ọwọ́ tó tẹ́ yìí wàá máa fi jẹun tó wù ọ́. Ọwọ́ tó tẹ́ yìí jẹ́ gidi tí wọ́n fi máa jọ jẹ gidi ló fi máa gbà. Láti ẹ̀ní lọ òní pé bí sùn tọmọtọmọ. Láti ẹ̀ní lọ òní rí jẹ ibi. Wọ́n ní tí ẹbí bá ti tẹ́ nínú iṣẹ́ ìṣẹ́bùṣe. Ebi ò ní bá yín fà á nínú ilé yìí o. Màmá tí ayé bá gẹlẹ̀ yẹn máa gbé fò wá rí ìkẹjẹ o màmá. Àká yín yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ. Láti ẹ̀ní lọ ìran rẹ ò ní rí ebi mọ́. Láti ẹ̀ní lọ tó wù ẹ́ ló máa jẹ o. Wọ́n máa mọ́wọ́ nínú owó fi jẹun. Àwọn ọmọ rẹ ò ní gbé gbàbọ́rà láti jẹun. O ò ní tọrọ oúnjẹ délé olódì lọ́sẹ̀ yìí. Bàbá màmá yìí gan máa rí mọ̀ nílò gbà. Sàmí eléyìí wà rówó ránṣẹ́. Owó máa máa sìn ọ́. O ní ṣerú owó. O ní lẹ́rẹ̀kẹ́ òsì nílé onígbèsè. Àìní dìtàn nínú ilé yìí. Orí ọ̀fẹ́ fún ẹ ló ń jẹ́ ògùn ọmọ jẹ. Láwọn rí ènìyàn lásán orí ọ̀fẹ́ gbé ọjáde kúrò mẹ́. Àṣẹ gbé àṣẹ mi ó yẹ gba àṣẹ tuntun lẹ́yìn o. Ìrànlọ́wọ́ ojú ọjọ́ yìí kà wọ́n mọ̀ rẹ̀. Ọ̀sẹ̀ yìí iṣẹ́ rẹ̀ á lérè. Orí ọ̀fẹ́ ọlọ́run daṣẹ́ ògbóbo ọlọ́sẹ̀ yìí. Owó rẹ̀ tó wá olúwakọ́bọ̀ gbà jáde. O ní ná katakọ tó rí mi. Owó tuntun ìbùkú tuntun yóò wọnú ilé yìí. Owó tó tẹ́ ìwà jẹ wọn mọ. Ìyàn yóò di ohun gbàgbé nílẹ̀ yìí. Ìlàkọjá yín máa dẹ̀rín lórí ọmọ o. A yóò nígbà kan bí lọ́wọ́ rẹ o. Àwọn àbítalẹ̀ yóò ṣoríire o. Wọ́n ní bọ́ ọmọ ẹlòmíràn pò rẹ o. Owó tó fi parí ilé yẹn Oluwa pẹsẹ rẹ lado ni lo mọto to na to ara yẹn ọrun pẹsẹ owo ma ra orore ina lo wada so lori tomo tomo o agbara Olorun to ka pe bujulo lati je gbogbo ninu gbogbo yo ran lowo lose yi o ase ni lore ko ni wa lebu wa tomo re o ko ni parogun omo re lose yi o lose yi atamata se ore o ya wole yin were ire yi ma kari o owo atola yi ma kari o owo de ire de ogunde ayo de eta okoko ni gbogbo lowo omo re lose yi o ayo ni joko le ise re o e lo ba ire pade owo re ade awon ojo ri re loni ase olore pataki loni awo ise re sun awo ile re sun owo to fi taja nikan ma ta ile re anu wole ire wole okoko wole amle ti ba se fo ni giya tomo tomo o jeremi 31 fo si sara ti olorun tomo tomo o loni apa lo si apata to ga jo lo tomo tomo oro jade 23 loni ato kare lara tomo tomo ibalin mo asa 27 inu re ma du tomo tomo lo se yo Peter chapter 5 verse 7 Olorun ba toju re o o ni pamise pere loje yi tomo tomo omo re o ni dara loje yi o omo to po ni ore yo ran ti re tomo tomo ire ran ji na re o ye gba loje yi a ki yo to sile tomo tomo o yo ba jini loje ko ni jade loje yi o omo David yo ja nu re tomo tomo o ni ja lai ni tomo tomo ori re ba tomo tomo o ye gba maje mo ase yori ayo ni bida mo bo ja si kolobo ni asi o won da bi omo re won ni re omo re mu o ayo ni ba ma re faja won tu to si jesu lara loruko jesu ayo ni tu to si omo re lara ebi ki won duke oro mi wo o ni ri je bi tomo tomo o ni ba ebi ji o ni pe bi su aje seku la ma yo wa je aje yo ati aje seku jesu to ba ni yo pa ta fo yo boy wa tomo re omo to ro do ma na ni ajiju yo boy wa tomo re omo to boy leja ni akoko eyan ko ni gbagbe re o Apa to bojo ni Baptist ni ajiju ko ni je ko ri je bi Apa to bojo na ni ojo meta ninu eja lo ko Jesu o ma bo Apa to bojo ko bo ton mo re ni ko se ni ko ni gbagbe re Apa to fi samo bora bi ajo yu fi oje bo asiri dile yi o Amo re oni ba won neja bi ebi oni so mo re di oni kara ani ebi pa ki gba wa su oni ri je bi tomo tomo Amo re oni tori yan ba won gbodo roko ayo ni fo nje te omo re pa o omi le ba loju ti ebi ba pọ̀jù òní sunkún o ó jẹ́ òní tán nínú ilé rẹ o jésù olúwa màmá tó bá wọ àkókò yẹn dáadáa wárí pé a ti wà ní àkókò ẹ̀rí ẹjì ní àgbẹ̀ sókè.
1: na ọmọ mi àtọkọ ọmọ mi. Lọ́sẹ̀ mi ti ni ẹ̀.
2: Ó ṣe pàdé.
1: Bẹ́ẹ̀ni sà, lọ́sẹ̀ fún mi ní 150 kún owó ọjà.
2: Ẹ wá gbà wọlé.
1: Mo gbà wọlé sà.
2: Ìta ló wà bínú ilé. Àwọn ọmọ àti ìyàwó ọmọ àtọmọkọ ó yá wọn ṣe ọ́ lóore.
1: Dáàdì kò tán síbẹ̀.
2: Kò tún tán.
1: Sédọ̀mù ta lọ.
2: Sédọ̀mù ọ̀tà.
1: Ọ̀tà ẹ̀gbọ́n yẹn tó ń yà wá. Àṣọ yà mí tí mo ti ń jó báyìí.
2: Wọ́n yà yín. Àwọn mídíà yà yín.
1: Bẹ́ẹ̀ni sà, lọ́sẹ̀ yà mí nìyẹn.
2: Wọ́n wá gbé sí Facebook.
1: Bẹ́ẹ̀ni dáàdì o. Na ọmọ náà ní mọ́mì mi níbẹ̀ tí lọ sí ijó. Mo gba wàásù o inú mi dùn gan sọ́yọ́ à ń jẹ́ wọn mọ́ ilé wa.
2: Ẹ̀yin wa ń jẹ́ ń sìn.
1: Mo ń jẹ́ mo tún gbàdúrà pé àdúrà babaláàbí amọ́gbà
2: lórí. Ẹ máa jẹ́jẹ́ alẹ́ ní nà.
0: Màmá sọ́rí àwọn ìpàdé babaláàbí ọmọ tó máa ń wá yìí. Sọ́rí àwọn àdúrà babaláàbí ọmọ tó máa ń gbọ́ lórí afẹ́fẹ́ yìí. Lọ́jọ́ ọjọ́ kan tí ò dẹ̀ ní pẹ́ ọmọ rẹ̀ máa sanjọ́. Lágbèrè ńlẹ̀ à ń lọ sí Kọ́lá. Sọ fún gbogbo àwọn tó lè sọ fún pé àní rọ́gùn ẹbí mọ́ o. Ní kí àwọn yẹn náà kọ́ mú yàn dání tẹ́ bá ti ń bọ̀. Bọ́ọ̀lù ẹ̀rí Kọ́lá àgbàdo ẹ̀jẹ̀ yìí lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọrẹ májẹ̀mú ọ̀pọ̀ ní gbogbo ẹ máa dálẹ̀ ní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. Ṣé àrí wípé ò fi ránṣẹ́? Owó tó o fẹ́ fi dá owó yẹn tẹ̀ síwájú. Ọwọ́ ara rẹ ló fi gbóúnjẹ ọmọ ara rẹ. A bá owó rẹ dé májẹ̀mú ọ̀pọ̀ yẹn dúró láti ẹ̀ nílọ. Ọlọ́run bàbá alábìyàmọ́ o.
2: Ààyè ló wà.
0: Hall yá o.
3: Hello, Hello Prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77 1-4, Fakeye Emmanuel, ló máa gbé jáde First Bank.
0: Abiyamo!

0: ojúmọ́ rẹ ló mọ́ mi lónìí, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìbùkún, ire owó, àlàáfíà kó máa wọlé tọ̀ mí wá, ire owó, àlàáfíà kó wọlé tọ̀ gbogbo àwọn tí ń gbọ́ mi, ire owó, àlàáfíà kó wọlé tọ̀ gbogbo àwọn olùfẹ́ olólùfẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́, ojúmọ́ ti ní láṣẹ Èdùmàrè, a sọ ìṣó ire fún wa o, gbogbo nǹkan tí a lérò láti ṣe lénìí a ṣe nínú ìrọ̀rùn, gbogbo nǹkan tí a ti kọ́lẹ̀ ní pé a jẹ lénìí Elédùà ó gbà fún wa o, a kú ní ṣìṣì, bẹ́ẹ̀ sì ni a ní sì jẹ, a ní sì mu o. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, ẹ káàárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ káàárọ̀ ẹ̀yin ará Ìbàdàn, ẹ káàárọ̀ ẹ̀yin olólùfẹ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Mo tún kí yín káàbọ̀ sí àsìkò tún ètò wa àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ lórí ìkànnì yìí, ó kọ tèmi ò yípadà o, tèmi tọ́pẹ́ akin kò lé ẹ̀ ló kọ tèmi. Ẹ jẹ́ ń kí yín lórúkọ Adániwáyé, ẹ jẹ́ ń kí yín lórúkọ ọba mi Aláùràbí, bàbá mi ọba tó ń ṣeun gbogbo lódùlódù, ẹ̀mí inú gbogbo ènìyàn, kìkì ọlá kìkì ògo, kìkì yìn bàbá mi tó fún mi lédè, Ọlọ́run gbogbo àwọn èdè, òun ló fún mi lédè tí mo fi perégedé lórí ìkànnì yìí. Ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Bàbá wọn ni ṣàn bẹ́ àhín. Ẹ̀yin o, ẹ kú ti mọ̀ pé láràárọ̀ bago mẹ́jọ bá ti lù báyìí, láàjọ máa wo àwọn ìwé ìròyìn ilẹ̀ wa, àjọ máa gbé yẹ̀wò àwọn kókó tó jáde ní ojú ìwé ìròyìn ilẹ̀ wa, a sì jọ máa wá kalẹ̀, àjọ wa ọkàn, àjọ wa kọrẹ̀ débù tẹ èrè lénìí ni. Bàbá wọn ni ṣàn, ṣé ẹ rí bẹ́ẹ̀ ti wọkulu yìí, ǹtẹ́ ẹ̀dùn kí náà ń pè fi láhùn. Kí náà pé
1: ètò bá wà láàárọ̀ yóò yé mi sí o.
0: Bàbá wọn ni sọ. Adé bọ́ìsì náà pé mo mọ̀ pé yóò lò kọ́. Adé bọ́ìsì náà pé nígbà tí wa ó fẹ́ jọ ìfìlà abetí ajá. Ó dàpọ̀ fẹ́ jọ torí bí ti ń fẹ́ ọ̀hún. Yóò mọ̀ fẹ́lẹ̀lẹ̀ ju abẹ̀bẹ̀ gan lọ.
1: Mo fura sí ọgbọ́n àgàdì ológun láàárọ̀.
0: Bàbá wọn ni sọ. Ẹ bá kí àwọn ará lé.
1: Ojúmọ́ rẹ ni o,
0: ojúmọ́ rẹ ni,
1: ilẹ̀ tó mọ́ mi lè ni o,
0: ojúmọ́ rẹ ni,
1: ọ̀nà sí ọ̀nà là, ojúmọ́ rẹ ni, ojúmọ́ rẹ ló mọ gbogbo wa, ẹ̀yin èèyàn wa gbogbo, ọdí odun bí, lágbára lọ́wọ́ Ọlọ́run, a máa rí bá ti ṣe o, a máa rọ́nà gbégbá o, ọ̀nà wa ọ̀tọ̀ wájú Ọlọ́run
0: o,
1: gbogbo ẹ̀yin olólùgbọ́ wa, gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ́tí sí West Radio 89.3. Akinyin, ẹ ṣe ẹ kú fẹ́ wa. A ń tẹ̀síwájú o, lágbára lọ́wọ́ Ọlọ́run, pẹ̀lú àdúrà tí àwọn màmá wa fa fún wa, màmá wa Bádémọ sí, àwọn màmá wa Lílẹ̀ Bádémọ sí, àdúrà yẹn gbà lórí wa. Adúpẹ́ o, Ọlọ́run Elédùmàrè yóò mọ̀ wà pẹ̀lú wa.
0: Ẹ ṣe o. Bẹ́ẹ̀ni tíjọ́ ìjọ́ ṣẹ́gun ẹ̀jẹ̀ tún ṣe ládùúrà pé gbogbo wa láṣẹ́gun ọ̀tá, àṣẹ́gun àìní, àṣẹ́gun àìsàn láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ ń kí yín lórúkọ lọ́wọ́ Bọ́tìmí fún sáà tí a wà yìí. Bàbá Henry jẹ́jẹ́, òun ni ó dúró tí ó fi gbà lọ́wọ́ ẹni tí ó kàn, ó ń bà wá gbà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n lówùúrọ̀ tèmi níwájú mi, mo rí àwọn ìwé ìròyìn kọ̀ọ̀kan mú, bíi mẹ́rin mu kówó délé nìí, nígbà tí mo dọ́dọ̀ bàbá Vendo, mo rí mẹ́rin mú wa o, ẹni iṣẹ́ àwò, mo rí Guardian bẹ́ẹ̀ mo rí mú kúrò lọ́dọ̀ bàbá Vendo lówùúrọ̀ tòní, mo rí Nigerian Tribune, mo rí mú lọ́dọ̀ bàbá Vendo, yín sì mọ kà á sí yín létí, Vangard gan náà ò gbẹ́yìn níbẹ̀, bẹ́ẹ̀ sì ni Punch bàbá wọn ni ṣànṣẹ́ dúró dáadáa, kó mọ̀ di pé bá ti ń jù báyìí yóò mọ̀ bá yín Punch
1: ni. Bá jù mí ní Punch. Mo lọ ṣọ́ra.
0: Ẹ dúró dáadáa, ẹ dúró dédé.
1: Kí dáadáa ò sí lé ìjà, ó láwùúrò tó gbójú, ẹ rí wa ń bí.
0: Kò sí wàhálà. Ẹ jẹ́ sáré mu látàpá bí ẹ̀yọ̀ láti ìwé ìròyìn Guardian ẹ̀yọ̀. Ìwé ìròyìn alákọ̀ọ́kọ́ tí mo máa mú o ni ìwé ìròyìn tí wọ́n kọ gbàgàdàgbàgàdà ẹ̀yọ̀ níwájú tó ń wò níwájú nígbà tá a jọ ń wòra wa, ó ní look me make I look you, bó ti sọnù. Ìwé ìròyìn yìí sì sọ pé dísù owó dísù ilé wa epo disu hun won lo ti koja egberun meji hey ni jala kan that is to say disu ti le ni egberun meji per liter iye tawon eyan ra won si so pe lile to leun o ti se kini ko se nu re fun awon to n gbe epo jade atawon to n lo epo disu lati fi tun nkan se iyen awon manufacturer ti won fi n sise nbe ba fe gba balance re nbe ni oju iwe ke kefa ti Guardian newspaper se wa ri kin tu wa te siwaju lori Guardian na mo wa won ti kuro ni be lori pe aje are odun tin bo lori idije idibo odun 2027 eku mo npo de ba wa tan tan tan o ti de tan o won ni awon oludije ti pinya lori owo oro owo ranwo epo iyen tan pe ni subsidy oludije alakoko ni iyo o emi o yo o iyo o won o yo o won sa so npe awon oludije duje dupo are wa lorilede Nigeria lori sirisi egbe ti won wa won ni pe won ti pinya imo won ti pinya orisirisi la ngbo pe won o se be ba fe gba balance un yo won ni won split ni over petrol subsidy price re be ba fe ka si eyin e sa ti lo soju iwe kefa na ti iwe iroyin Guardian e ba nibe iroyin eleyi mo ri ti o dun mo mi ninu nitori pe ta ba ri eni to nse dada papa julo bi a tin so pe orilede wa yi yo kolon ba wa dawole ni baba ri ajo tin se dada a ku fonrere re bo ba ti ku die ka to baba won ni so ibi bayi na lati so kini lati so won ni ile ise olopa won so pa won yo tera mo abo to peye nitori pe bi awon omo ileiwe ti fe wole iwe ni ose ti nbo eyin o won ni pe won se leri lati tera mo latari awon ijinigbe ati ipaniyan ti nsele wa pa julo ilei to sele lowo lowo ni ipinle Sokoto nibi ti won ti pa eyan bi 16 17 iyen 17 ti won si ko eyan to le 50 o le meji ti won ko won lo won ni pe ile ise olopa abo ti le wa won ti sileri lati je ki abo ko se kini ko peye daada ni apa abe e wo e je nsare kuro ni Guardian kin lo si Nigerian Tribune nitori pe mo ko won wa to po ni die die mo se fe ka ma mu lesese Nigeria o gbodo baje be ni awa igbimo ko mo baje la wa yi awa nu sugbon iroyin kan lo jade le oju iwe Nigeria Tribune o won so pe Nigeria gbodo je gbadun epo robi ti eleduwa fun wa to je falafolo lo fun wa lorilede Nigeria ta lo so be emi mo kan mo so melo lara temi gomina ipinle Oyo onimo ero engineer Seyi Makinde lo soro be lana na ni pe Nigeria gbudo je gbadun epo robi ti eleduwa fi jinki wa nibo na ti so o e gba balance re nigba to ba ya awon wo na to fun e gba balance re yen sa se kini eyen ma fe mi ati okan ati ara ba mi lo bi mo tin ka fun yin be ba si fe ka siwaju e o ri ni oju iwe 16 ati 15 ni ti Vanguard iyen lagbon be on o sheri ede ayede mo ti sele ni bogan na iyen tele bo npo ni confusion laarin awon wo lo ti sele won ni ede ayede ati aigbora eniye sele laarin awon olupejo egbe APC lori ikiwa ni lori iwe ipejo ti won ko tako iyen petition ni o ti won ko to fi tako ijawo olugberu gomina ipinle Osun iyen gomina Adeleke Ademola Adeleke te ba be ba gbagbe be ba ranti laipe losu to koja ona dibo yan gomina ni ipinle Osun won wa so npe lara awon ti won pe igomina dija pe ewo gomina bo ti wole ohun awon oko te awon lerun boya makaruru nbe nbe won ni pe lara awon ni egbe APC won si so npe confusion ta lo wa da won le deru won ko iwe ipejo petition ewo be ba fe gba balance re eyan se ati lo ka ni inu iwe tribune yo e ri ni oju iwe ikerin dilogun nbe nbe yo e je kin tun meleyi na o won ni oga agba patapata fun ile ise olopa won ti sabewo si baraki awon olopa bi to le bi 17 eyin o won ni won sabewo si baraki won lati fi mo boya won duro daada boya gbigbe aye won o nlo lero won si sise won bo ti to ati bo ti ye be ba fe ka balance re ni abi e fe gba aba fe ka si waju si e ri ka ni oju iwe 28 ti Nigerian Tribune. Oya eje nte siwaju si o iroyin kan ni mori to si dabi pe omo ilede wa Nigeria gbogbo wa lo bawo o kan wa baba wa ni san si nka si yin leti ke gbo won ni awon to n gbe oja jade owo ti a fi gbe oja jade lori ilede wa Nigeria iyen export won lo ti to 27 billion naira bo lati so ni won ni bi o le bilionu 17 naira o ni a fi gbe oja jade lorilede wa Nigeria laarin sa keji odun yi iyen second quarter odun yi enyo bo ti ko si iwe iroyin Tribune emi ko mo ko enu mi ago emi kan ka jade ni enyo ni bo leti le ka e le ka si waju se wa fe gba balance re loju iwe kefa ti Nigerian Tribune eje nsare ki vanguard npe en le nbe ohun o ko mo so pe ohun o ri tohun na ro se ri vanguard won soro won ni pe awon to nda okowo sile eyin orilede wa Nigeria to je pe atohun rin wa ni iyen foreign traders won ti yo to idegbengbe owo bilionu to le igba igba yen ti wa le 16 naira kuro ni orilede wa Nigeria. That is to say awon foreign investors won ti ko owo won ewo bi ikini kan o ba gbe ni ile sa ni abo isimi oko o ni iroyin to nso kaakiri bayi o won ni pe won ti ko iye owo toto bilionu le igba 4 bilionu igba le 16 naira kuro edakun tan ba yo kuro laarin owo ta fin sowo ati owo orilede wa Nigeria edakun sa ti mo bi ta de duro enyo e mo gbagbe pa mu balance ni ose to koja lara awon foreign investors enyo to ba tasiko e mo wori yin mo ga sin leti sugbon beyin ba si fe gba balance re e le gba loju iwe ke kewa ti Vanguard newspaper e ri nibe to mo wa te si waju si lori Vanguard na mo ti ri iroyin yi won ni ijoba apapo n gbero lati yi ile ejo to n boju to iwa ati iwuwa si awon alase iyen ti won pe ni Code of Conduct Tribunal ne tribunal iyen CCT won ti so n pe awon fe yi kuro ni ise to nse won fe so di ile ejo to n ja fun iwa ibaje ile wa won fe so di ile ejo ti n ja fun iwa ibaje iwa corruption iwa jegudijera won ni pa awon fe yi kuro nbe be ile ejo yi edakun eje ayi kuro nbe won si ti gbe abaun lo si National Assembly bo ba tasiko a mo tu ni pe bo ba tin lo be ba ti fe ka si e le ka ni oju ewe kejo ti Vanguard e ri nibe loju ewe kejo ti Vanguard lori Vanguard na mo wa won o ti kuro nibe won ni awon gomina gusu ti gusu iyen south won ti gbimo sowo po lati je ki ekun gusu ko je ọrọ̀ ajé tó kó di ọrọ̀ ajé tó lágbára ní ilẹ̀ wa bí wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu ojú ewé 14 ló wà ní The Vanguard ẹ̀jẹ̀ ń sáré dọ́dọ̀ pọ́ǹchì bí mo ti ní ibẹ̀ ní ti pọ́ǹchì bàbá wọn nation lóòrọ̀ tòní bí n bá sì ti ka pọ́ǹchì tán a wà bẹ̀rẹ̀ sí ní máa wò ó láwa wẹ́ lẹ́sẹsẹ àwọn ìròyìn tá a kó wá jáde lówùúrọ̀ tòní lórí pọ́ǹchì ni mo ti rí ìròyìn yìí gbàgàdàgbàgàdà sì ná kọ́ ẹni sí àwò òde wọ́n ní pé lórí òfẹ́gẹ̀ ministry ìyẹn fake agency tẹ́ẹ̀tì mọ̀ ẹ̀yìn òta àti ń sọ láti àtijọ́ yìí tó jẹ́ pé kò lè mọ́ wà nínú ìwé ìròyìn wọ́n ní wọ́n ti pàṣẹ o ìjọba àpapọ̀ ti pàṣẹ fún àwọn mínísítà àwọn olórí ilé iṣẹ́ ìjọba àti ẹ̀ka ìjọba pẹ̀lú àwọn

0: Eka bo pada yo jangbala jubu iroyin agbomogbe lesin gbo lati ataro baba won nation tin ba mi yan na re won si nse kini 1-2 lesese lori awon iroyin to jade ni ooro tuni yo asiko ti to fun yin yo lati se kini lati dasi eleyi ti e ba fe dasi nibe number to wo kulu yi re
1: 0916893 1000 Ben Bema taku ogare ni ta loga Olorun loga gogo wa o tumo si pe iru nta fe ta wo mo Nigeria fe Olorun wa gege bi adari wa yo ko wa ye ka wo mo Nigeria mo pariwo sugbon a pariwo na sibe wa ya pariwo ju ba pa se ra wa yo bayi emi so wi pe ti eya mi ba de joba ti ba foju wa ri nkan yi a gbodo soro tori gbogbo nta so nbe yen elomi omo ife en bujoba e soro joba dada e omo wa si ni o ya fun laye ko se ti e wo bi orilede se ri bi gbogbo se ri fun mekunu bayi e mekunu o le je we elomi o ti man se je laaro yin ka to wa so pe wo moto e ngba awa yo awa omo yoba a pe nta so nbe yen ale pe je le bujoba e se ra re ni opolopo omo so be bet ṣugbọn o to gbedegbe le nso e ti bo tera mo so yen ke ma so tori yin ni agbenuso wa agbenuso ara ilu ni yin awa ta nsoro ya da to be lati so nte nso yen a ni debi te tin soro yen ṣugbọn yin te tun so e da ko e ma ba ni tera mo se ma so awon ko ba wi ni ti o pe e ni suru fun omo wa ni e jo se ti e ke yo mi ba wa de nta buhari wa nbe gbogbo ayo bai la npari wo pe o fi a je yoruba nipa àwọn èèyàn wa ṣùgbọ́n ti
0: buhari ò pàwọ èèyàn wa o ẹ mọ̀já
1: kò sí tó báyìí
0: buhari ò pàwọ èèyàn
1: wa
0: ẹ ṣeun hello ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: ẹ káàárọ̀ kúfẹ́ o doctor.
3: Ẹ ṣeun.
2: My name is George, I'm calling from Ologwe.
0: Mr. George, ẹ káàárọ̀ ìwọ àrùn.
2: There's a question you ask, which, to me, we are not supposed to be asking such questions now. The question of what did Obi go to do at, say, Makinde's inauguration of his campaign office. The reason why I'm saying so is that we are saying that all the opposition parties should come together and form a force to be able to face the APC government that is in power.
3: But we haven't said anything on that. We haven't
2: you said it. You had a question just
3: he
2: now.
3: He read it, but he has the question, but I haven't said anything.
2: Okay, sorry, you have not said anything.
0: Yes,
2: at all,
0: yes.
2: Okay, please say something. Sorry, I'll wait for you.
0: Thank you, Mr. George.
2: Okay.
0: 0916893 1000. 0916893 1000. Hello, ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá. Ẹ káàárọ̀ o. Tó ẹ ṣeun, ẹ bá wa gbóhùn sókè.
4: Ẹ wo ẹ ṣe rí mo kí nílẹ̀ yẹn o, ẹ kú iṣẹ́ ìlú o.
0: Ẹ ṣeun.
4: Orí kẹ́ lálẹ́ ń ṣe o. Àti bàbá Yànnaná wa náà.
0: Ẹ ṣeun.
4: Ẹ̀yin náà jẹ́ kí àwọn ọmọ Yorùbá ká wá fojú inú wò báyìí. Ẹrí pé jù bẹ̀rẹ̀ wa ti bá wa débì kan báyìí ni. Àtijọ́ tí mo rí ti ń rí ìjọba, èmi ò ti rí ìjọba eré ìjọba tá a máa jí láàárọ̀ tá a nílò mi ká máa jẹ. awọn ni se a le se nta pe jere leyi o tun ya ba se manage bi se je pe kini kan ru omo lewe ka de de elegbe net fund bi ta lo ni net fund ka ku ma san 40,000 ta 2000 ta san bi omo lewe e wa gbe gbere eleyi ja won lewe awa owo lewe wa de 240 mo wa lowo 185
5: Sherry subsidy to yo. O le ji le gba ni o. Am pe yo. O le ji o le gba. Sherry to ba je pe subsidy to yo yi. To ba se ni se pe okay subsidy yo. A je ti fe gba pada fa won ti erin ta. Elowo pe ko subsidy je gbogbo ala jo gbe. Ba won ko lo ko je. Why do that in your subsidy agency? You have got money for what? Okay, I want you to put subsidy down and let you this is not a cop, I want to put on the number. Okay, what do you want your subsidy? And I need 2 months of more, I need a subsidy. Now, that's when you work on the subsidy. After you now work, I just want to know, do you want me a bit of your subsidy group? You got something one there. Eh la pe. Bo je pa won ko lo nko je pe. Eh la re pe. Iga ti won dore ka ma roju eh tari lo an kola. Ti tari lo an kola. Se won kola ti tari ro. Ewo ni won kola ti tari ro lu gbogbo won. Ewo ni won se gbe so lo pe. Ewo ni won lo ko fe gbogbo won. ẹni ní àwọn jáde bí bàbá ẹ̀ tọ́lẹ̀ ẹ̀kọ́ yẹ kò rówó mọ́tò láti fi wọ mọ́tò jáde ẹni ní òwe owó rẹ pé sọ́kọ̀ ṣayé iṣẹ́ gbé ayé tó dára nìyẹn ẹni láwọn kan ló gbé àwọn kan ló kó sọ́ọ́sì sì jẹ gbogbo nǹkan bá wọ́pá kò fi ẹjọ́ sì kó bẹ̀ ẹ lọ sí international court àwọn ìlú tó mọ tó ń ṣe kò sáwọn tí ò fi ń jẹ́ kára àwọn aráàlú wọn gbádùn tó bá rí pé nǹkan wọn á gba owó sórí síbí ẹgbẹ́ láti fẹ́ kí kìnnìyàn pé ó rọ̀ fún wọn kí a wá ń tanra wa jẹ fún sọ́fíìsì gan àdàgbọ́sì gan ṣáàyàwó fún wọn àyàwó ni ẹwọ́ owó táàkì gbàgbélé gbogbo kan arẹ́ni ọmọ ilé ọmọ orílẹ̀ náà a lè ń pariwo nǹkan tó bá fẹ́ ni kó ṣe fún àfihàn nǹkan tó bá fẹ́ ẹ náà ń pín owó ẹjọ tó wọn náà kí ẹni méjì jáde kó tẹ̀lé rédíò yìí sí pé wọ́n pín owó fóun ẹjọ́ tóun ti jáde kó sọ pé pín owó fóun ẹni ń ṣe nǹkan tí ó tẹ̀lé abẹ́ ń pariwo ẹ̀rẹ̀ change lọ. Ẹ kú ètò olóyè àti ìtúlọ̀ ọmọ mi
0: yìí. Ẹ ṣeun ẹṣeun olóyè. Ẹ ló ẹ káàárọ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
6: Ọlọ́run sọ.
0: Tọ́ ẹ ṣeun ṣàgbọ́lárọ̀.
3: Chief
0: olóyè.
3: Olóyè pátákó
6: ló
0: rọ. Ẹ káàárọ̀.
3: Adúpẹ́.
6: Ṣé wà pa.
3: Adúpẹ́.
6: Wọ́n lè ṣọ̀mú fẹ́ bí ṣẹ́ṣẹ̀ kan. Ṣógbò máa ń rò làárọ̀ jù kí ló mọ ìdájọ́ máa pariwo.
3: Èjọ òjò ti pọ̀ ju o ẹ̀sì fún wa ló rùn ún lọ́wọ́.
6: Àgbà fún yín. Ó wò bá rọ̀ làárọ̀ jù kí lọ́mọdé dáwọ̀ máa sọ.
3: A ò ní ti àwọn apọ̀ jù báyìí gbogbo ara ní àìsè lára ń ta mí bó òun ìyá ẹ̀yà bẹ́ẹ̀ bí mo ṣe ń làágùn.
6: Agẹ́sì ní kẹ́sẹ́ ẹnu ń pariwo ó mú èèyàn owó wá sí ibọ̀ kù tí ò ní pariwo ẹ̀dákun. Gbogbo àwọn músìkù tó ń pè lórí jù wọ́n pè láàárọ̀ ọjọ́. Èèyàn tó yà ẹ̀ńtọ́sì pẹ̀lú ìsọ̀fíìsì wa akànyẹ́ ìlọ́bá wa àtijọba la tọ́kùn yìí. A ní ẹni wá lára ẹ̀wá náà ẹ̀wá ń sọ̀rọ̀ ẹ̀wá náà ń sọ̀rọ̀. Ṣé ń tọ́ sí ìyìn mọ́kàn tí mo lè sọ pẹ̀lú pé mo ṣẹ̀ ni pé a náṣẹ láti sọ̀rọ̀. Ta ló máa ti bá àlà yọ̀ síbẹ̀? Ẹlòmí ò dá tó gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yẹn ẹlòmí ò dá tó fi dépò tó dé ní oṣù. A ń tọ́ sí pẹ̀lú ìṣòfin ìfọ̀ wa ni. Wọ́n bá wa ṣe balabala wọn ni ká máa sọ̀rọ̀. Ìjọ tí máa wá fọ̀ṣẹ́ fún kanú ẹ̀rọ máa fẹ́.
0: Díẹ̀díẹ̀ ẹ̀dákun tó yọ lọ. Ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí ojú òpó Facebook wa ẹ̀yìn ayélujára. Ẹ̀yẹ́ ṣàtìtẹ̀ Wells Radio 893 FM fan page. Ẹ̀yùn Ari.
3: Ṣé kí n sọ nǹkan kan fún ọ? Owó ìrànwọ́ tí wọ́n yọ. Èmi rò pé nígbà tí wọ́n yọ owó ìrànwọ́ tó bá máa ṣe díẹ̀ o bóyá wọ́n lo bí ọdún kan o wọ́n á kàn mọ́ gbọ́ pé free education throughout the federation.
0: Lórí education.
3: Free health.
0: Babawo Nisha lórí education ìròyìn kan jáde láàárọ̀ yìí lórí Nelfund. Wọ́n ní ìjọba àpapọ̀ sọ pé báwọn ó tiẹ̀ ti gba owó táwọn fún àwọn ọmọ iléèwé owó Nelfund padà báwọn ò tí ì mọ̀ báyìí bóyá wọn ó rí owó ń gbà àbáwọn ò ní rí.
3: Bóò ni wọ́n ṣe fẹ́ rí tètè rí gbà bí wọ́n bá tiẹ̀ fẹ́ rí gbà gan ṣáwọn ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ lẹ́sọ pé nígbà wọn bá jáde kú bóò lẹ́sẹ̀ fẹ́ tètè rí gbà ṣé rí nǹkan tẹ́mi expect lọ́wọ́ dọ́ wọn ikọ́ ni wọ́n ṣe.
0: Ẹ̀jẹ̀ ń gbé pè lé ń bọ̀. Hello.

wọn a ṣe ìbàjẹ́. Ọfà oró tí ẹ ta sókè ìyẹn ló padà wálẹ̀. Ẹkùn ìjọsẹ̀ mọ́lẹ̀ o, nílé àpamọ́ lẹ́kùn. Oko ọfọ̀ tí ẹ sọ sọ́jà ìyẹn ló dàbọ̀ wálẹ̀.

0: A je pe ka mo to kira wa wipe a ku ojumo mo be na ni mo tun ki wa wipe a ku dede asiko yi ni gbogbo bi ti afefe ikoni fe de laaro tuni ikoni konga gbomogbe 89.3 FM yon Wells Radio ikoni konga gbomogbe eleyi ti akale si opopona Laafin Avenue Oluyole Estate nile Ibadan ikoni yin ti ayin feran lati ma gbo lore kore te siyan laayo lati ma fetisi awon oro oye omi ogbon imo ati oye ti o ti be jade lore kore eyin na la wa fi n kiyin wipe a ku ojumo mo ago mewa ti re koja iseju mejo lati nu okolo ti ani ayin nikan ni konga gbomogbe 89.3 FM. Ase nki ye loruko alaga ati igbimọ ti ndari ikan ye. Loruko awon ọga leka kọkan loruko amoju ero fun saa tawaye. Steven Adeyemige ti ṣọlọwọ botini tun ti awon ọmọ ti nbẹ ni igbanu ati jọ ṣiṣẹ papọ rẹ. Bashir ati Ibrahim oni awon lanfani lati ma fi oye bi ẹkọ awon ti won ti ko ni yara ikeko ti won si nwo ise si ati isowo sese awon nkan won yi lati na okolo live and direct Adedamola Oloyede omo baba Olomiye on loruko temi je mo kiyin pe eku ojumo kaaro emi oni omo baba Olomiye loruko awon ta jo se ti o fi dun ti gbogbo o fi kan si na ni mo se kiyin pe eku ojumo kaaro gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe mọ̀ lọ́jọ́ ìṣẹ́gun bí èyí lórí ètò yín ètò wa ìyàn gbàgede ọ̀rọ̀ tá a ti mọ̀ láǹfààní láti pàdé ti mọ̀ pé àwa àti ambassador baba one nation ládìjọ́ mọ̀ láǹfààní àti wà lórí àgbàgbé baba sì ti wà nù kolo pẹ̀lú wa láàárọ̀ tòní jẹ́ kí baba pípe ẹ̀kọ́ ojúmọ́
1: ó ṣe o
0: káàárọ̀
1: àwọn baba olómiyè mo dúpẹ́ o ṣe ẹ̀kọ́ ojúmọ́
0: ṣeun púpọ̀
1: ojúmọ́ aláyọ̀ ni ó jẹ́ fún gbogbo wa
0: ṣe bá mi
1: ìgbà àwòrán ìgbọ̀nsán ìgbàlẹ̀ wa kò ní polúkú musu ojúre àtànú ọlọ́run a máa bá pàdé ẹyin èèyàn mi agogo ti ń ka wákàtí ọjọ́ yóò ka wákàtí yín sí rere bàbá wa ẹbí òbí ti sọ bẹ́ẹ̀ wọ́n ni agogo ti ń ka wákàtí ọjọ́ kawakati mi si rere o yo kawakati wa si rere atemi ateyin a o gbadun ilu yi won ni fire wa sapinle
0: ami asedumare won la gbadun ilu yi
1: be ni
0: bi ra tin gbadun
1: o si je niyan oruko temi ni ambassador wale egbe wu mi
0: baba one nation
1: o se my dear
0: one nation
1: one destiny
0: e ja lo na abala oro imara
1: se now ẹ̀yin èèyàn mi ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ẹ̀yin ọlọ́gbọ́n lórí ẹja mú gbogbo abala ìmọ̀ràn mi fún yín láàárọ̀ yìí ó ní mímọ rírì ẹjọ́ kí ló dé tá à ń fi bí sú ẹni tó bá ṣe rere fún wa ná kí ló dé tá à ń jẹ́ kí ó máa ní ìrònú mi pé àwọn eléyìí àwọn èèyàn wọ̀nyí wọ̀n mọ̀mọ́ rírì ohun tí mo ṣe àforesún ni ṣe ẹ̀dá kí ló dé tẹ̀ ń ṣe báyìí wọ́n sì ṣoore fún yín ẹ̀sìtún wò sùnsùn ẹ̀tún fìbí san fún nítorí ọlọ́run ẹ̀sì bẹ̀rù ọlọ́run ṣẹ́rí tí èèyàn bá wà tó bá jẹ́ pé kì í mọ oore tí ẹ̀dá bá ṣe káwọn eléyìí ó tó tún mọ rí olóore mi yún mọ̀mọ́ ń pẹ́ ní mọ̀ ń pẹ́ kí èèyàn ti ẹ̀ lè ṣe thank you ọmọ ẹ ṣe àná ẹ ṣe ọjọ́ eléyìí gan ò lè mọ rírì bí ò bá mọ rírì èèyàn kò lè mọ rírì ọlọ́run bọ́lá ń bá ṣe nǹkan fún ọ tó lè dúpẹ́ ó ti dá mi lójú pé béèyàn ṣe fún ọ gan ò lè dúpẹ́ ẹ̀yin èèyàn tí ẹ wà nínú mọ̀lẹ́bí tẹ̀ ń gbéra yín lárugẹ ẹ jẹ́ nínú mọ̀lẹ́bí yín téèyàn kan bá ṣoore fún yín ẹ mọ rírì rẹ ẹ wá mọ jẹ olórí àná o awon mi o alaje fenu lole bi bi adiye abi bi ewure be ewure ba ti fenu lole baye o ti gbagbe nkan te si to je pe ko de ma pe fun lo fe ni e je ka mo riri ore ti won ba se fun wa iwo to je pe o wa ninu adugbo kan o de nsise won si mo riri e fun si o fi won le iwo fi won le ojo ojo kan bo to nkalu ko kere se owo won won fe won ko won kere eni i mo riri ma nse pataki be eyan ba se nkan o ba ti e se mistake kan e koko ti e mo ore to se fun na pe o ti e se pe baba ba fe ba soro lori mistake yen ogbon le wa fi ba soro tori kinu ri o le dun lati le se mi iwo te o se ore tan ti won o ba mo olohun kuku mo fun o awon nkan kan wa to je pe bi awo mo ni lo je nwaju olohun teyin o si mo e ma ja tan ra wa je eyan to ba wa nle aye ti o ba mo riri pe won se lagbaja se nkan fun mi o fun mi ni nkan to ja je pe in to si yen expect ni gbogbo gba ni ko sa mo se ko mo se ko mo se ko mo da ni ojo kan to se thank you abi ijo to ba wa se nkan to dun o lojo kan o ti atan na nu inu ni pe gbogbo ore to si se fun o ti tan eri si npa mi e ja mo riri ore oga ile ise a mo se ore fun omo ise ko si nkan to buru ju e ja sore fun pastor wa o awon pastor na mo nsore fun ni e wo omo ise a mo sore fun oga a mo se ore fun oga sugbe ko kikida kakajo mo mo riri e fun ra wa ni mo nso yi o egbon ti se dara dara fun aburo taburo ba tun mo in to tun lero po le se fun o tun le pada se fun o abi wo mo ni omo egbon mo sore fun aburo aburo na mo sore fogbon egbon taburo ba wa sore fun to ni se baburo mi ni se begbon mi ni ti o ba se fun nko kilo o si so ofolopa mo ni sugbo to wa se re fun o to wa le se thank you o le se pe mo mo riri ore te se fun mi my brother mo mo riri ore te se fun mi my sister ko ni fe se mi fun o yo mo wo pe boya afore sun ni se ni o iwo to more alai more eda ko da ninu ebi alai more eda ko da lenu ise o won sore fun olenu ise won gbo senu ise tan o se kebe kebe kebe kebe o tun mo pe ko ti e mo disappointed to fi esenu ise abi beko o tun disappointed kuda e ja je mo mo riri ore ti enikan ba se fun wa igba mi gbogbo nkan kon ni mo sa ba je mo wo bo ti e je pe wo se pataki bo da mi fun mi ni nkan ba o si se fun boda mi mo fe lo sile iwe si o si se fun o boda mi mo mo fe dokowo sile o si se fun o wa mo riri e fun o ko da o bo ti le je pe olorun o mo riri e fun iwo na ti e se thank you so pe mo dupe egbon mi mo mo dupe lowo yin o te se mi lore abi awon alase wa na nko to je pe mi o se wa lore ninu won ta wa mo ta to fi bi su eyun oda eyun ti e wopo laarin awon oloselu àwọn olóṣèlú tẹ́ ìjọ wà nínú ẹgbẹ́ kan náà bóyá nínú apc ni pdp ni akọọdù ni gbogbo ẹgbẹ́ ni labour ni adc ẹnìkan wá sí olóore nínú wọn ó sì wọn rírì rẹ àforesún ni ṣe ó lè jẹ pé ẹni náà ló tó wá padà wá lọ tako lọjọ iwájú òun náà fẹ́ lọ wájú ìwọ náà wá lọ tako ó sì rántí ore tó ṣe fún ọ ó sì rántí ore mọ́mọ́ ọlọ́mọ́ mọ̀ ṣe yẹn lólórí àná to emi mo nsi wite mi o oro agba bi osise lowuro mo fe titi yo se lojo ale nitori pe ko nkaluku ni o kore nkan te ba nse wo to wa nsore mo ma dawo eduro mo so pe tori pe won disappointed ma te si waju sugbon gbogbo awon to ba ke gan re lori ore to ba se ti won so pe ke a lo se won pada jere re boya lori omo tabi lori aya won e wo ẹjẹ ìsẹnu ní dédé síbí gbàgede ọ̀rọ̀ láwà. e ma ba wa ka lo o ti ya ba bon baba olomi
0: so oro na ni agbo ye kashore kasife mi muri han ma ya bara muri je ma ya lai muri toro pe eni ba ya lai muri iru won a ma muri su ni se bo si le je pe en tin sore na ko mo se tori pe keni o le san ṣùgbọ́n síbẹ̀ náà yorùbá náà sọ̀rọ̀ wípé torí ìrègún la ṣe ń ṣoore bá a tiẹ̀ máa sọ pé kéèyàn má ṣe é kí wọ́n sì règún ṣùgbọ́n ẹlòmíín bẹ̀yẹn bá sì nǹkan fún un tó jẹ́ pé at the end of the day n tẹ́ rí padà lọ́dọ̀ rẹ̀ àbílágbájá ikọ̀ ni àbítàmẹ̀dọ̀ ikọ̀ ni ọjọ́ mọ̀ rí bí àná tí wọ́n pé àròkàn ni mo mú kéèyàn sun ẹkún àtúntà
1: ẹkún àtúntà ìdáwá
0: ọlọ́run ọba ọkùnrin kọ́ wa ṣe ṣùgbọ́n kókó bẹ̀ ni wípé kálukú kò ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ ni tí wọ́n ṣe fún ọ tí ó dùn ọ má ṣe fún
1: yàn má ṣe fún yàn
0: ni tí wọ́n ṣe fún ọ tó wò pé a kí ló irú wà wù lélẹ́yìí má ṣe irú ẹ̀ tí wọ́n fi
1: bèrè kò tiẹ̀ dá kò ṣe gbọ́
0: kò yẹ ọlọ́wọ́ ó sọ kálukú wa adébí iṣẹ́ mọ̀ṣẹ́ àgbà ọlẹ́ni àti débí iṣẹ́ báyìí gbágídí ọ̀rọ̀ ọ̀nà náà la dé dúró tá a ti fẹ́ sọ̀rọ̀ tọ́rọ̀ bá sì ti tó sọ ọ́ di dandan ká sọ ó ti gba sísọ ó ti kọ sísọ ẹjẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibi ní jẹjọ àwa tí a ò bá gbàgbé tá a bá rántí tẹ̀bá rántí tẹ̀ ò bá gbàgbé bẹ́ẹ̀ gbà gbàgbé bẹ́ẹ̀ bá rántí ẹ bá wá gbàgbé ẹ̀jẹ̀ ṣe bẹ́ẹ̀ ràn wá létí díẹ̀ bàbá kan wà nbí bàbá Sobande Festus wọ́n wà nbí ní jẹ̀jọ́ lórí ètò gbàgede ọ̀rọ̀ nǹkan méjì ló padà wúlẹ̀ nkẹ́yọ kan ló gbé wọn wá nǹkan méjì òun ló wúlẹ̀ àkọ́kọ́ nílera wọn àwọn kọ̀ọ̀kan pè mí ìpè tí mo gbà ṣe díẹ̀ ṣùgbọ́n kálukú kan mú suggestion wá náà ni suggestion làwọn èèyàn mú wá pé báyìí káwòdì báyìí káṣá ṣùgbọ́n a ní ìgbàgbọ́ pé ọlọ́run ọba fún wa ṣe ẹlẹ́ẹ̀kejì tó wá gbé wọn wá gangan ó ní ọ̀rọ̀ ó ṣe

0: látàrí bọ́wọ́ ṣe dí tó ṣùgbọ́n a gbìyànjú lọ́sẹ̀ tó kọjá yẹn mo dé ibi tí wọ́n láwọn tí wọ́n ti gbà stíkà tí wọ́n tẹ̀wọ́n tí wọ́n láwọn gbà ní 21,000 naira stíkà mẹ́sàn náà sì já mi ò ní sọ̀rọ̀ lórúkọ àwọn oníléeṣẹ́ náà torí ìgbà tí mo débẹ̀ jọ ti Friday mi ò bá àbáyá yẹn mo tún lọ bẹ̀ lánàá tí ṣojú ajé ọjọ́ Monday ẹnìkan lè yan ka ìsun wọn fún bá mo débẹ̀ mi ò tún báyá yẹn ṣùgbọ́n ẹni tí wọ́n pe ẹnìkan tó jẹ́ bí ká sọ pé gbàkejì wọn ṣá ìyẹn bá mi sọ̀rọ̀ báwọn ajíṣẹ́ fún wọn wọ́n dẹ̀ ṣàlàyé àwọn kankan ṣùgbọ́n mo ní ìyẹn kò sí lọ́wọ́ tèmi ẹ̀yin lẹ́wà
1: bẹ́ẹ̀ bá wá àwọn ọmọ nàìjíríà
0: ó àwọn ọmọ nàìjíríà ó gbọ́ bàbá náà ó wà ìyá yẹn wá pè mí láàárọ̀ pé kí n dákun torí ọlọ́run wọ́n jíṣẹ́ fáwọn pé mo wá ìyẹn ṣe wọ́n ní ṣùgbọ́n kí n dákun torí ọlọ́run àwọn ní appointment ìyá mọ̀mọ́ àwọn ní appointment nílé ìwòsàn lónìí tẹ̀lókè mi ò lè tán bá jíṣẹ́ fún yín tẹ bá lẹ̀ wá lẹ́yìn ká jíṣẹ́ fáwọn ọmọ nàìjíríà pé ń tẹ ní ó wà ó wọn wà ó ẹ̀yin náà ti ẹ ti gbìyànjú bá wọn tó wá kù ní wípé wọn wá láwọn ò mọ táìmù táwọn ó ṣetán sí ẹni ẹ mọ́kùnlẹ̀ ìjà máa dúró dèèyàn ìní ẹni appointment láago mẹ́wàá nílé ìwòsàn wọn níbẹ̀ ni kò sí wàhálà àwo fún yín láàyè di ọjọ́ mẹ́jọ tó ṣe Tuesday ti ń bọ̀ ẹ wá ṣàlàyé ẹ wá sọ tẹnu yín tó bá dàbí ìbanilórúkọ jẹ ẹ wá tún ọkọ yín ṣe tó bá dàbí pé n tí ẹ ṣe ni kò yé bàbá ẹ wá ṣàlàyé fún wọn bó sì jẹ ọmọ nàìjíríà ni òye ẹ wá ṣàlàyé fún wọn lẹyìn tá a bá wá gbọ tí wọn làṣẹ wa máa gbégbèsẹ ti ministry tó kàn ìyẹn ni ministry of kí náà ti ń pè ṣe transportation àti àwọn gbogbo tó bá kàn so ìyẹn jẹ bí àníyàn ṣe jẹ lórí ọrọ bàbá Asobande tí wọn wá bí níjẹjọ tó bá gbọ àlọ ẹyin àgbàlagbà sọ pé yẹ kó gbábọ
1: bẹẹni bẹẹni bẹẹni
0: so bí àníyàn ṣe jẹ nu àmọ retí mama yẹn láti wẹ́mà mama ẹlẹ́mẹrẹ náà pè wọn náà pé ó kọ wọn fún mi ẹlẹ́mẹrẹ
1: ó ṣe dàmọ́lá
0: mo ń bọ̀ náà ìkánú àwọn ọmọ wọn mo ṣe débẹ̀ ǹjọ́ Friday bóyá tán bá de àmọ̀ sọ́ṣá wọ́n ṣe tó kù díẹ̀ káàtó wọ́n ṣe tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n tán bá dé lọ́jọ́ mẹ́jọ àmọ̀ sọ mo ń gbádùn yẹn.
1: Màmá ẹlẹ́mẹrẹ àbí màmá ẹ jọ ẹ bá wa fi ọ̀rọ̀ yìí lékan ní ọjọ́ mẹ́jọ bóyá bá a kọ́ síbì kan tí ó fi jẹ́ pé kò ní jẹ́ nǹkan kan tí ó jẹ́ pé yóò mú ìdíwọ́ wa ọlọ́run ní jẹ́ ká rí lábúrò.
0: Wọ́n ṣe dáadáa ní tìlẹ̀ tó lọ́n torí mi ò gba nọ́mbà anybody inú wọn wọ́n ní fi nọ́mbà mi lẹ̀ páwọn ó pè mí ìyẹn ẹni tí mo bá lánàá tí yẹn àtẹ́ǹdì sí mi dáadáa ẹni náà ṣọmọlúwàbí ó sì pọn mi lé púpọ̀ púpọ̀ so wọ́n wá gba nọ́mbà ṣàpò yẹ kí n gba nọ́mbà wọn ṣùgbọ́n ní àkíndákùn àwọn ó pè mí kí n mọ̀ wọ̀ wọ́n sì pè mí ṣọmọ yẹn tó bá sì pè yàn
1: ó
0: jẹ́ ẹni tó fi ó fẹ́ àlàáfíà
1: ó fẹ́ àlàáfíà n kò jẹ́ pé nǹkan tí wọ́n bá wá ó nílò pé kí wọ́n sọ̀rọ̀ lé lórí ẹ ṣe màmá
0: ṣùgbọ́n ẹni tó àtẹ́ndì sí mi jọ Friday ìyẹn ṣe àìdá ó ṣàbúrú
1: ṣe mọ̀ wípé nínú ipò àlìkámọ̀ wa
0: ṣùgbọ́n mo fẹ́ kán dé ká tó wa sọ nínú àwọn ọmọ wọn tí a máa ń lọ dúró sójú ọ̀nà ṣe gba irú àwọn tó mú bàbá yẹn ṣàbá ojú ọ̀nà làwọn yìí máa ń wà
1: ojú yẹn wọ́n wà
0: bí àwọn yẹn náà pè task force àbí nǹkan kan
1: ojú náà ni yẹn wọ́n ìgbọ́ àwọn ìgbọ́ wọn ìgbọ́ wọn ìgbà o
0: tán bá dé àwọn
1: ìgbà o ìgbà o nígbà wọn bá wá dé bóyá ìtàn ṣe mi ìgbọ́ wọn ìgbà o bóyá lọ́nà ọmọlúàbí wọn fi ṣe tàbí àwọn náà mọ̀ ṣe nǹkan tán ṣe láti fi dá bàbá náà lóró tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ lọ́hùn
0: àwa
1: yẹn
0: ẹ fẹ́ sọ̀rọ̀ kankan lórí àwẹ̀
1: kò tiẹ̀ tún sì
0: kọ́ sọ̀rọ̀ mọ́ ẹ̀ka sọ dijọ́ mẹ́jọ.

0: ọ̀rẹ́ tí sì wá náà ni pé ṣé mi pé gọ́vnà Ṣèyí Mákindé south mi ló ti jáde ó tún wá jẹ́ south west òun jáde ní south east ilẹ̀ tí ó jẹ́ pé àwọn ìgbó ti jáde
1: lápá ìlà oòrùn gúúsù
0: lápá ìlà oòrùn ilẹ̀ gúúsù nígbàtí gọ́vnà Ṣèyí Mákindé wá láti ilẹ̀ Karòjíre ń bí èyí tó fẹ́ ṣe náà ni wípé báwo làwọn ó ṣe jọ ṣe táwọn jọ kọmọ lùbọ́ tó jẹ́ pé kan ìkan ó fara álẹ̀ fún ìkan ẹjọ́ ta ló fẹ́ fara álẹ̀ fún ẹnìkan ẹnìkan bèrè lọ́wọ́ mi pé ṣé Ṣèyí Mákindé lè wọlé pé gọ́vnà Kọ́lábà no ọlọ́run kìí ṣe ẹ̀tọ́ ayé bẹ́ẹ̀ o ṣé bígbà tí gọ́vnà Ṣèyí Mákindé fẹ́ jáde fún gọ́vnà Ìjọ̀sí gbogbo wa la n sọ pé ẹni tí ò sí kánsẹ́lọ̀ rí bó ló ṣe fẹ́ ṣètò ìjọba kò lọ sí kò ṣe kánsẹ́lọ̀ kò ṣe kò lọ sí house of assembly bẹ́ẹ̀ ni kò ṣe chairman ní council ẹ wá ní yóò ṣe gómìnà yóò wá ṣe ètò ìjọba pé bó ló ṣe fẹ́ ṣe tí ò fi dánmọ́rán surprise ló jẹ́ fún gbogbo wa pé ọlọ́run ẹni tó lọ́n bá sọ pé òun ó lò nìyẹn kò sí nǹkan tó mẹ̀dá kan fẹ́ ṣe sí ṣùtìyé nìsín so pé president Kọ́lábà kìí ṣe president Kọ́lábà no ẹ mọ̀ jẹ́ káàrò àwa kìí ṣe ènìyàn àwa kìí ṣe ọlọ́run ènìyàn ni wá ká mọ̀ sọ nípa àyàn torí pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé tí wọ́n bá fọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ara wọn ẹ̀fọn á máa jẹ́ bàálù
1: ẹ̀fọn lè já bàálù tálẹ̀ fọ́n tá ń bàálù
0: sẹ́rí
1: talẹ̀ fọ́n
0: talẹ̀ bàálù ẹ jẹ́ kí n sọ pé apc pera wọn ní bàálù ẹ jẹ́ ká pe apc ní bàálù ká wá pe highlight ní ẹ̀fọn àbí nítorí wípé bàálù tá a pè wọ́n rè o àwọn náà wà lórí àpèrè
1: ṣé ẹ mọ̀ pé
0: ẹni tí tó mú ìdá lọ́wọ́ ní tá à ń sọ ni pé ìdá sòrò ó gbà lọ́wọ́ ẹ̀ ìdá ó sòrò ó gbà lọ́wọ́ ẹ̀ ń tòótọ́ ṣùgbọ́n kinní kan mọ́ bí kinní kan débi pé ṣe ìdà tó wà lọ́wọ́ rẹ yẹn ẹ̀ṣẹ́já ṣe báyìí ìní ìtumọ̀ ẹ̀fọn àmọ́ ẹja bàálù kí wọ́n má jẹ́ ká ro oyún mo sọ kinní kan wípé nínú ètò ìṣèlú tẹ́yìn bá ń bá òṣèlú lọ negotiation máa ń wá lábẹ́nú negotiation yẹn náà dẹ̀ ni pé tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà tí wọ́n gbọ́ra wọn yé nínú ìfọwọ́sowọ́pọ̀ àpéjọpọ̀ òpè a máa pa ọ̀tá o dáadáa yorùbá ló sọ
1: pé àpéjọpọ̀ òpè
0: a máa pa ọ̀tá o
1: wọ́n kàn wọ́n pé kí lẹ
0: kí ni kan
1: kí lẹ fẹ́ ta
0: àyàfi tó bá jẹ́ pé ohun yẹn ọ̀sọ̀ kan láàrin wọn ló kù nínú ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n sọ pé wọ́n bára wọn ṣe irú rapport tó ń bá wọn ṣe ibi tó sì yẹ kí wọ́n ti fura rèé o bí tó wà lórí àpèrè bí wọn bá sọ pé gọ́vnà Ṣèyí Mákindé kò lè ṣe kinní tibí wọn mọ̀ sọ bẹ́ẹ̀ ìdí ni wípé jíjáde Ṣèyí Mákindé gan ẹrù jẹjẹ ló jẹ́ fún apc o
1: ẹrù bẹ́ẹ̀
0: nílẹ̀ Karòjíre
1: ní Ṣèyí Mákindé
0: ẹrù jẹjẹ nílẹ̀ Karòjíre yìí o
1: fún apc
0: nílẹ̀ Karòjíre yìí mo ń yan nana mi sọ gbogbo ẹ tán o mo tún sọ pé nílẹ̀ káàrọ̀ òjìire yìí yorùbá méjì ti jáde báyìí.
1: yorùbá gan ju méje lọ.
0: ọ̀dà pé yorùbá ti pé sdp adébáyọ̀ ọ̀làwẹ́pọ̀
1: ààrẹ bọ́lá ahmed tinubu apc yorùbá Ṣèyí Mákindé
0: yorùbá
1: ọmọyẹlé sowore
0: yorùbá
1: adéwọlé adébáyọ̀
0: yorùbá
1: ọ̀dà pé yorùbá mẹ́ ok. wọ́n tún pe àwọn kan ní boot party bí o
0: boot party ṣe mọ̀ pé wọ́n pin ìbò yẹn ni
1: Sunday Adenuga
0: wọ́n fọ ìbò yẹn wẹ́wẹ́ ni ṣe rí calculation ló ṣe lù ú
1: torí àkọọ́lẹ̀ tó wà
0: mọ̀
1: ambassador
0: àkọọ́lẹ̀
1: tó wà wájú mi ṣàfihàn pé àwọn olùdíje ta ní bí ẹgbẹ́ òṣèlú bíi 19 òun ló ṣeéṣe kan field candidate

0: 19
1: parties. So lo se se confirmed candidates oni mo se be lati ra won lati re boot party ati awon party mi ZLP won na fe se bi eni ni candidate NRM awon na fe se bi eni ni candidate YPP won ni candidate Labour Party gan ni candidate NNPP na ni candidate SDP oni Adewole Adebayo PDP ni candidate PRP ni candidate AAC ni omo yele sowo re APM ni Seyi Makinde ta ba bere cinema mo ba mo
0: ibi ti ewu wa niyan o ti ninu eya kan teni kan kan jade gum se mo pe gbogbo awon ti en to jade ti ko wa ni alatako kankan se mo ko free
1: ni ati region e
0: lati region e that's what I'm saying won lati region eyan teyan kan teni kan ba ti ji pe won ba njigbo won ba ti po o fi han pe ah ki se won nikan ni awo lo wa dabi eni pe wa jade ninu ni region yi o da na awa ta wa na capable awa na re atun ti jade pelu e ibi ti wa niyan so ti yen isin so ni lo fi dabi eni
1: pe ewu ni Seyi Makinde je fun Bola Ahmed
0: en to ba mo oselu ti oselu baye daada se nigbati won fe si tan fe si kini oro oselu la nso a soro nipa pe ijoba bayi a soro nipa oselu kini nkan tan pe ni oselu gangan se ri igba won fe si radio I mean sorry o titi ti won ni won fe flag off pe Ibadan si
1: Ijebu
0: to ye pe nigba yen negotiation kan ba waye to je pe boya won invite Seyi Makinde
1: wole
0: ti won wo pe bi opposition ti kan sa dede invited to wole
1: to wa sibe
0: to wa sibe ti baba wa rerin si ti baba Tinubu rerin si to oro oselu la nso o ti baba wa Tinubu to run si to se everything to se gbogbo FC nje e mo yi pe ninu report won ba se won le gbada pada gba fun ra won o fun nkan ka tabi keji
1: e de ro be
0: bo oselu ni oda ni the last election ton se ni ni Badan bi so ti eni sin ni 2023 election se mo pe ngba ti baba de to fe se campaign baba o lo mo po straight baba wa Tinubu ko lo mo po straight baba o lo mo po
1: mo koko lo office
0: mo koko lo office gomina to ye pe ibe yen ni mo ti pe kini won lo so me oro oselu ni give me this
1: I give you that
0: if it won lonu se mo fi so pe calculation lo selu teyan ba fe pe eni yi ogun na gbongbo ni ni ise oselu iru bo se joko ni isin ti ba fe ra o pe ah mo kan fi sa pere ni o pe oloselu kan ni e
1: oh kowo bo na
0: oh bon kan ba e de so e ba
1: oh kowo bo na ka se kowo to wa nle
0: ro bi ro bi owo ni isi o se ti wo ba de joba ibi se bo se oro owo na do mo ba
1: de o ko wa na
0: ogbon kan ga yo ti mo ba bo ti ba ri pe ogun na gbongbo ni e pe o duro daada pe eni yi o ye ki o ye ko lo fun ko bayi sugbon
1: tabi yo wulo fun kan bayi
0: tabi yo wulo fun kan bayi so wa e ba mi ranse pe o mo baba olomi iye pe ko wa
1: ka jo soro
0: o ye ko le wulo fun mi fun kan bayi nitori pe won ti ri amuye kan lara re pe teni yi
1: to ba join wa
0: o ma se nkan kan to ma ni tumo ara nkan tan pe lo se lu niyan o ki kan se pe awon ti o to nkan kan ti mo pe ra awon meji ti mo so pe awon je nkan kan iro o awon ti won important lawujo la won te o je pe won le lo 1+1 ki won kan so di 100 tan se ki se ti si se to ye pe popularity e ni won fe lo ti seru to ye pe bo se nko awon eyan jo ni won fe lo se ri awon ise oselu gun lo ni ti o te ni mu lobolobo dani ti o te ni mu pe ansada maake ni mo fi so pe ayo ni won kan san di randan ni
1: e ma ja gbagbe pe oro obi la fe so
0: e se se wa ri obi ati Seyi Makinde won lo soro nkoko na ni nkan yen le mo ye awa ta oju wa ni bi but ninu nkan ninu ero pe ta
1: ko ya
0: ta
1: ba
0: speculate be e je ki wo bi nkan yi se le ri na ninu ero temi oro ti an so gan lo so na lo ro selu oro ti an si bara won so na ni pe bo la se se
1: bo la se korajo
0: ta korajo po ti kini yo fi jola won ti won ba le se nitori pe ati riru eri o awon kan kora won jo ni won fi won fi won fi won fi fi fi APC gangan na fi dibo bi won ba wa fe fi ti won ba fe wa daruko pe awon fe kora won jo lati fi so oruko oyo kan oda na bawo lati make alliance to ye pe eyin iwe iru awon ti an ti se ngba kan ri kan ti se ru eri e wo Lawyer State ngba ti governor Seyi Makinde fe se governor now se mo pa won egbe kan parapo mo won nigba akoko
1: won se coalition
0: e se
1: beja jo
0: po so po eja eja pa se ma e se wo oja si
1: so coalition ni gomina tun wa bayi ni isan
0: egbe se are coalition yen in lo fi dabi eni pe lawon lo bi fi wa ni wa wi pe to mode o
1: eja se coalition
0: eja jojo ko so o ala awon logic to wa no oselu ni nje so le sise ta ba ko lo bere question yen laarin ara wa
1: so le sise
0: so le sise eyan je ka gbagbe wi pe opo ninu won ti won ba se are ni isin ni o pada bo wa di are ninu won o
1: lojo waju
0: eh yo won ton plan yen na la bele pe to ba te wa di kan na ngi da se
1: to wa di
0: to di pe kini se mo yi pe ko won jade fun recognition
1: so opo won jade fun recognition
0: ni won kokko jade mi inu won se
1: bi Seyi Makinde
0: iru awon kan ni se iru Seyi Makinde
1: eh
0: bo lon ba so pe oun yo se president oto ni ani pe akoko je kin jade fun won pe emi na ti e fe mo bi mo se popular to o wa
1: ani mo fe yin lagboda na
0: ani mo fe yin lagboda na o wa ani mo fe kawo eyan mo mi o wa
1: Seyi Makinde fe yi are Tinubu lagboda na
0: e ki se yi lagboda na o try impossible o fe try ti e ni igbiyanju ni igbiyanju lo se to fi di gomina na o ah o mo baba olomiye o wa ni bi ke ki se igbiyanju lo fi de bi ni igbiyanju ni
1: so igbiyanju na
0: ko yeah you don't leave me igbiyanju ni o
1: ke se pa won na mo pa won le de be
0: o le de be o le sai mo de be o le de be o le sai mo de be ṣùgbọ́n ọwọ́ apoti ẹ̀ kọ́kọ́ jáde ó gbìyànjú tọ́lọ́mba dé tọ́lọ́mba ni go ahead kò sí nítorí tó lè stop ẹ̀ náà.
1: Tọ́lọ́mba pé kan débẹ̀.
0: Tọ́lọ́mba ni kéèyàn débẹ̀.
1: Ṣùgbọ́n àwọn gan mọ̀ pé.
0: Tọ́lọ́mba ni kí wọ́n débẹ̀. Pé gọ́vnà fẹ́ ókè ó ti gbé àpótí ààrẹ yìí o. Ẹ̀rọ sáni ìsìn. Ẹ kàn mọ gbọ́ tọ́lọ́mba máa ṣe fẹ́ ẹ kàn mọ gbọ́ pé òbí ti send down.
1: Fún.
0: Pé kí Seyi Makinde ó lọ.
1: Yéba.
0: Se,
1: mo sọ pe Atiku na step down.
0: Atiku o ni step down. Gẹgẹ bi
1: Atiku o le step down.
0: Atiku o le step down. Nitori pe ohun se ri pe Atiku. Gẹgẹ bi nkan to wa nle lọwọlọwọ ta nsọrọ ye. Atiku o fe lo nti e.
1: Atiku o le step
0: down. Atiku o le step down because e mo irin ajo Atiku. O ti wo wi pe irin ajo kan yin ni ki se Atiku ki se tarun o but irin ajo kan lati gbe pa apo ti are ni yi.
1: Ojo lẹyin ele bayi ti o ba ti mu
0: ojo ori tin te
1: agba tin de
0: o tin di 1931 abi 2031
1: ti o ba si 2031
0: agba ti de e wo age baba Atiku ni si 76 ko ni e je ka wa ro odun merin ni mo ki la nson 80 ko ni yen ni Ah, ba ti wo, ti eyan ba ti wo 80 kini eyan ba ka gan. Emi lo n ba ka. Agbara o ni si mo lati so pe bo na ba fefe because campaign ise ni. E mo gbogbo state ti won lo kakiri ni.
1: Ise ni campaign.
0: Be ni from Sokoto to Taraba from Taraba
1: to Jalingo.
0: To Jalingo to from Jalingo to Imo.
1: So Ebonyi.
0: Ebonyi River. Oyo, Osun, Ogun. Eko iṣẹ́ ni campaign. So everybody mi nkan ti o je pe o le ti ri ta o le to bi da baba nba tele e kan ri to ja han
1: to bi le fe se kawon coalition.
0: Yes.
1: Nínú òbí àti ti ẹsẹ̀ yìí Mákindé ta ló ṣe é ṣe kó step down.
0: Èrò nínú ibi tí a máa agree sí ni.
1: Láàrin àwọn
0: méjèèjì. Èmi ò mọ
1: ṣẹ́ rí. Àbóbi ti ṣe tẹ́lẹ̀. Àbí ti run tẹ́lẹ̀ so òun ti test popularity ẹ̀ wò.
0: Òun ti test popularity ẹ̀ wò.
1: Sonu gómìnà ṣe Mákindé ká mọ̀kulẹ̀ tẹ́ kan jẹ́ kí àbí.
0: Èrò ọ̀rọ̀ òṣèlú kì í rí bẹ́ẹ̀ ń gbà mí. Ọ̀rọ̀ òṣèlú rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ sáni ìsìn. Wọ́n ṣe rí nínú káfíńwó kan kéjì káfíńwó yìí kó kan. Ọ̀dà ṣá sọ pé Sẹ́nitọ́ Ọlálẹ́yìn tọrọ wọn já tẹ àṣọ nínú àkọọdù tí wọn step down fún ṣèyí ń gbà yẹn. Ṣé Sẹ́nitọ́ Ọlálẹ́yìn ò ti máa díje pé wọn ó ṣe gómìnà tipẹ́ ni àbí tí wọn fi step down gbà náà. Ṣé ẹ̀ràn tí ni.
1: So ṣe é ṣe kí Peter Obio step down.
0: Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní òṣèlú. Tó bá wú.
1: Tí ò bá sí ń tó wú sẹlẹ̀ ní òṣèlú. O túmọ̀ sí pé ó ṣe ṣe kí ṣèyí náà ó step down.
0: Kò sí yes. Ṣèyí lè step down. Tí ó bá wú.
1: Ẹja support
0: o. Tí ó bá wú. Mo tún máa ń sọ pé tó bá wú. Ṣé mo pé ó máa ń ní nǹkan tó máa ń wú èèyàn? Ó wù mí. Ó lẹ́tọ̀ọ́ mo lẹ́ bí mo ṣe jókòó ní ìsìn tí n bá lówó ẹ̀ lọ́wọ́. Tí mo mọ̀ pé nǹkan yìí wù mí láti ṣe. Èmi náà sọ pé mo lè lọ gba fọ́ọ̀mù. Ó wù mí.
1: Ẹ̀yin náà lè fẹ́ gba fọ́ọ̀mù.
0: Báwo ni mo fẹ́ gba fọ́ọ̀mù?
1: Tẹ bá gba fọ́ọ̀mù tẹ wà lè fẹ́ step down.
0: Tí n bá wá gba fọ́ọ̀mù tán. Tí mo mọ̀ pé ó wù mí mo lè mọ̀ step down o. Mo lè mọ̀ step down o. Tí mo bá sì wò wípé anyway. Ọ̀dà máa ń so màá tí ọ̀lẹ́yìn ṣùgbọ́n nǹkan báyìí ni ó jẹ́ tèmi náà gbà tèmi náà bá débẹ̀.
1: You are the business.
0: Sẹ́ẹ̀rí kí nìyẹn wọ́n máa fi negotiate láàrin ara wọn láti rí wípé ó dá o tèmi bá step down kí ló fún mi. Ìyẹn náà tún máa ń wáyé o.
1: Wọ́n jọ ládéhùn.
0: Ló fi dàbí ẹni pé nígbà tí wọ́n bá wá di pé ìkan ọba máa
1: dé òun tí wọ́n ṣe ń gbà yé ti bàbá Sẹ́nitọ́ Ọlálẹ́yìn tí wọ́n mú ṣe sọ gómìnà ṣe.
0: Náà ṣe mọ̀ pé ìgbà yẹn ó ti lọ ṣe rí àárín ara wọn ó ti lọ ṣe mọ̀ wípé àárín ara wọn ohun tí wọ́n jọ sọ láàrin ara wa kò yé àwa tó wà níbí. Èmi tí mò ń sọ̀rọ̀ ṣe mo mọ̀ ìgbà tí wọ́n jọ kò yẹ ṣe mo mọ̀ kí ni wọ́n jọ sọ kí ni àdéhùn yẹn ta ló yẹ àdéhùn.
1: Láàrin
0: wọn kí ni ìdí tí àdéhùn fi yẹ so àárín yẹn kò yé anybody. Ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni oníròyìn kì í rí tán? Oníròyìn ò lè rí nǹkan tán. Ṣùgbọ́n ìwọ̀nba ẹni tó bá rí ni yóò gbé ta. Ok nígbà tá a sọ pé ṣé mo pé bíi pé à ń wò pé kinní lè jẹ báyìí ó lè jẹ báyìí ní wíwọlé òbí àti gọ́fìnà Ṣèyí Mákindé àbẹ́ẹ̀kọ́. À ń wò láàrin ara pé ó yẹ kó jẹ́ pé bóyá nǹkan báyìí ni wọ́n lọ fún ni ǹjẹ́ a mọ nǹkan tí wọ́n sọ. Bó ni wọ́n ṣe ṣàgbékalẹ̀ rẹ̀ níbo wọ́n ti bẹ̀rẹ̀ níbo wọ́n parí ẹ̀ sí.
1: Ó túmọ̀ sí pé lẹ́yìn lunching àbí inauguration wọ́n ṣe ìpàdé bòńkẹ́lẹ́.
0: Wọ́n ṣe ìpàdé bòńkẹ́lẹ́
1: láàrin ara wọn. Kí ni ká ti ṣe?
0: Ọ̀nà wo la fẹ́ gbà?
1: Bó la ṣe fẹ́ lọ?
0: Bó la ṣe fẹ́
1: ṣe? Ẹ sọ kí ní kan lẹ́ẹ̀kan.
0: O ṣe.
1: Ẹni a ṣe ojú òpó lè fẹ́ ọmọ Nàìjíríà láyé.
0: Àwọn tí wọ́n bá mú òṣèlú ni o. Fi ṣe pé títí pé tí o ṣe
1: tí
0: kẹ́ mẹ́yẹ wọn tí kẹ́ mẹ́yẹ ṣe rí ọ̀tọ̀ ní ẹ̀mọ́ gbọ́ olómi
1: iye
0: sórí olómi iye no o lè mọ gbọ́ ṣé orí kìí ṣe pé kéèyàn wà ní òṣèlú but ìmọ̀ ni ìtànsọ yìí ìmọ̀ ni kéèyàn ní làákàí pé ẹ jẹ́ bóyá nǹkan báyìí lè rí báyìí. Ṣé o pé ó yàtọ̀ sí pé à ń sọ nípa pé bóyá wọ́n tún Nàìjíríà ṣe wọ́n sí Nàìjíríà sí kọ́ là ń sọ. À ń sọ nípa pé kí ni ó lè ṣẹlẹ̀ láàrin òbí
1: àti
0: Ṣèyí Mákindé.
1: Ẹ ti sọ pé Àtíkù ń ṣe ò lè.
0: Ṣé bàbá Àtíkù? Bàbá Àtíkù.
1: Kò lè step down.
0: Pẹ̀lú gbogbo ẹnu mo fi sọ kò ní step down.
1: Gbogbo ẹnu lè fi sọ.
0: Mo tún tún sọ.
1: Ṣé DC lẹ́yìn ń ṣe ni?
0: Èmi ń ṣe DC. Èmi ò sí inú ẹgbẹ́ kankan. Bọ̀tí tí mò ń gbìyànjú àti ṣe ni wípé tí mò ń tún gbìyànjú àti sọ ni pé nínú ẹgbẹ́ yòówù téèyàn bá wò dáadáa. Gẹ́gẹ́ bí lámẹ̀tọ́. ayanana yo calculate pe kini nkan yi gan le bo lo se le bo kilare ara wona. Now atiku ti mo fi so pe no won ko se ya atiku won jo sin line kan na e ma ja tan ra wa je eran ti isele to sele ka te so pe wa ba se yi tabi se yi lo ba se eran ti isele to sele laarin won ti ati ti eyin se yi makinde o fi tele atiku to wa nu party e ngba na.
1: Okay,
0: eh se
1: the last election
0: ti ta mo tun pada so ra re
1: so won tin ja lati gba na
0: ise ri ko se ri ija yen le mo de nu sugbon
1: enikan wa nbi elo e wole o e ti wa nbe o.
2: Hello
1: sir,
2: you know that Obi is a Christian. So you is a Christian.
1: Okay.
2: That's, so you know Christian, the word a Christian put in there.
1: Ah.
2: That's how they start. So they will amalgamate with other people who are Christian. That's the point. Thank you.
1: Okay. When you will be Christian, she imagine they Christian. We won't amalgamate it, but we can't. What message you give me, Dada?
0: I want to know sorry, yes, in me.
1: I'm not going to mess him
0: up. Seriously, man, that duro. Okay, Nisi. Man, bo. Ni, or your state, leni, Nisi. Christian, le wa leni, sarafa dina li yo. To ye pe, o si, do beng beng.
1: 0916893 Hello.
3: Hello, Ekaro.
1: Ekaro, sir.
3: Mr. Temi, that's it, Jonah.
1: Yes, sir.
3: What's the day, Baba, ni a pack.
1: Etele, wala pack, huh?
3: Kole, withdraw, la.
1: Kole, step down for anybody.
3: Kole, step down. Tori, Baba, I think you're going to be so much a president to launch here. You want? Ni second, you know, we support the Baba, that's it, Baba. Kini, Obi, no ma wumi. Kí o lọ kí ṣe yìí support ẹ torí òdì ti jáde rí kí ṣe yìí ká support òbí wọn lè rọwọ mọ torí kí òbí máa support ṣe kí ni òlé kò lè lọ bẹ́ẹ̀
1: ṣé torí àwọn òbí movement
3: kò lè lọ bẹ́ẹ̀ àpò ìyẹn
1: ọ̀dà wọn ni o ti ṣe rí
0: inú mi rò pé wọn ti ẹ̀ dá sí inú
1: wọn ló ti
0: lọ ṣe mọ pé à ń sọ
1: à ń jọ gbé yẹ̀wò
0: náà à ń gbé yẹ̀wò pé òṣèlú ni à ń wo bí ìgbà tí èèyàn bá ń ta ayò ni.
1: 0916893 1000 kí mo fẹ́ bèrè lẹ́ẹ̀kan o ní pé ẹ sọ wípé gómìnà Ṣèyí Mákindé yóò yí ó ń ba ẹgbẹ́ òṣèlú APC lẹ́rù mo ń bọ ẹ lóò.
3: Ẹ káàárọ̀ sà.
1: Ẹ kú ojúmọ́ sà.
3: Ẹ kú ṣe sà.
1: Ẹ ṣeun sà.
3: Láwọn ní ṣàmú kí.
0: Ẹ ṣe kan sà.
3: Ẹ ṣe ọjọ́ sà.
0: Yes sir.
3: Òkú ni bọ́n rú sà o. Wọ́n lè máa gba rẹ̀ tí ó yẹ pé ọ̀rọ̀ máa fi dé ọ̀dọ̀ ẹ̀ kí àwọn èèyàn máa jẹ wà láì nínú àwọn gòkè yẹn tí wọ́n máa mú àmọ̀ràn wá jẹ́ kó lè ṣe orílẹ̀ èdè láǹfààní bí àwọn náà wọ́n ṣe mú láti inú ọpọlọ agbọ́mọgbẹ̀yìn ọlọ́run á kó bá wa tó orílẹ̀ èdè ṣe kó bá ní tọ́rọ̀ ṣe máa dé ọ̀dọ̀ ẹ̀ ọ̀dọ̀ àwọn tó ṣàkóso tó yẹ pé wọ́n máa ní ìwé tí wọ́n máa ń lọ yan àwọn special. Ní kòrí ànúkà mi ìṣẹ́ fún wọn san owó àìgbẹ̀lẹ̀mùkúrú fún lára àwọn ìyẹn ló yẹ kí wọ́n máa yàn ìjọba ní brain nínú àwọn tó ń ṣèjọba lára àwọn gúúpù yẹn ló yẹ kí wọ́n máa yàn fún special advisor tán lè máa gba orílẹ̀-èdè ní ìmọ̀ràn. Ẹ wò pé àwọn ohun tó ń jáde yìí àwọn tó lè jẹ́ ìrànwọ́ fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí ni èmi ò mọ̀ pé ó ń lé ọ̀dọ̀ wọn o bálabàla tí gbogbo wọn ṣe gbogbo tó wà.
1: Ẹ ti ń mú bọ̀ dáadáa tẹ́lẹ̀ tú wá lọ fìyàn kún. Ẹ má bínú
0: bàbá.
1: Ọ̀rọ̀ tẹ́ ẹ kún mọ́ ló ẹ dákun torí ọlọ́run. Ẹ já mọ́ ròdí ẹ̀dá wọn sí. Hello.
4: Hello.
1: Yes, sir.
4: Yes, sir. Mo ki baba wa ni kan.
0: Yes, sir.
4: So call me ni John Latodono.
1: Mr. John Latodono.
0: Yes, sir.
4: Todono ni.
1: Yes, sir.
4: There is a few things. There is a few things that I have to do in Namadi Sambu.
1: Namadi Sambu, I have to do Goodluck Jonathan.
4: Jonathan.
1: Kai.
4: I have to do it with my
1: father. Hey, I have
4: to do it. I have to do it with my father. I have to do it with my father. So, when you can say it, Ọlọ́run ti so bless wọn débi pé kò sí nǹkan tó ń wá mọ́. Ọlọ́run ti so bless wọn. Bí gbèyàn bá rújú ilẹ̀ tó ń wá ìròyìn ṣe. Ìkọ́ bó ṣe wà yẹn sí ìgbà tó jẹ́ vice president, òfin ṣe vice president jẹ́ kí wọ́n sideline rẹ̀. Bàbá yẹn ti rẹ̀ ní fún yàǹdì ní Ọbásanjọ́. Débi pé gbogbo àwọn iléeṣẹ́ ń gbà yẹn sọ pé wọ́n ń ṣàjẹ́ bọ́n ti privatize. Tóyún bó ṣe wà yẹn ẹ̀rí pé pisa court wọn sáìn lábùjá tí àwọn bishop matthew akanga yẹn pisa tí wọn lọ gbogbo wọn ẹ̀rí pé kò yọjú mi mò ń wò pé ó ní nǹkan kan lọ́kàn bó ṣe wà nǹkan tó ti mọ̀ pé last hope òun ni
1: ẹ̀ ń fura sí
4: ìdánṣe ìdámọ̀ ní ohun tó ń ká bá ní lọ́kàn tó bá jẹ́ tí ó ba nàìjíríà jẹ́ ọlọ́run jẹ́ tó wá sí mi ìgbà tó bá jẹ́ tó máa tún Nàìjíríà sí Ọlọ́run ajẹ́ tó wá sí ìlú
1: ìfẹ́.
4: That is my own prayer.
1: Sure,
4: God bless Nigeria.
1: Amen. Thank you so much, sir. Ẹni ó ṣeṣe kí gómìnà Ṣèyí Mákindé àwọn ìpè tí ń rápálá wọlé kó yí APC lágbòdà àná lọ́dún 2027 rárá àbí hẹn.
0: No.
1: Mo fẹ́ gbé pè
0: é. Ẹ máa gbọ́. Bẹ́ẹ̀ni.
1: Pẹ̀lú àlàyé. Lápá gúúsù ìwọ. Lápá
0: ìwọ oòrùn gúúsù.
1: Hello.
0: Bẹ́ẹ̀ni.
1: Yes, sir. Ẹ ti wà ń bọ̀. Hello. Ok, àwọn òlò.
0: Ṣe rí.
1: Ok.
0: Ìtumọ̀ bẹ́ẹ̀.
1: Ẹ ṣàlàyé.
0: Ẹ ṣeun.
1: Ẹ ṣàlàyé.
0: Ṣe rí ìtumọ̀ bẹ́ẹ̀ni rẹ̀ rí.
1: Ok.
0: Òṣèlú kúrò nínú wípé. Akànjókòó sí kọ́nà kan akàn ń sọ pé kínní ṣe rí òṣèlú calculation ni.
1: Calculation lòṣèlú.
0: Ṣèyí Mákindé strong yo.
1: Hello.
4: Ẹ
0: káàárọ̀ o.
4: George Mákindé ẹgbẹ́ ẹ̀rọ.
1: Yes sir, Mr. George ẹ káàárọ̀ sir.
4: Can't we look for two neutral people?
1: Aside
4: at Atiku. And those people that others are rejecting, they don't want to be together. Let's look at two neutral people that can try. Let's see what they can do.
1: People like, let me hear from you.
4: You see, we know Atiku has been a vice president before.
1: Yeah.
4: And he will not want to repeat that office. Apart from that, Obasanjo said he can never be a president in Nigeria. That is the action I'm thinking that is making Atiku to say he doesn't want to be under any other president. Let's forget him now. Can't we choose outside Atiku and other people? Let's just look for two people who have not been there before.
1: So, you mean Peter Obi, Ṣèyí Mákindé,
4: either Peter Obi and someone else from the north who has not been there before.
1: Okay, Oda, thank you so much, sir.
4: You solved the problem.
1: Thank you so much, sir. Only Kawa, two neutral people. Tanti Deberi. The likes of Obi, Ṣèyí Mákindé, Wakwanso,
0: Sowore,
1: Donald Duke, Sowore, Adewole Adebayo.
0: Selection Nigeria, Maribesha. Ṣé no. Election Nigeria kiri bẹ́ẹ̀.
1: Báwo ló ṣe máa ń rí?
0: O ṣe. Election Nigeria, ibi tọ́mọ Nigeria bá fẹ́ lọ ń gbà mí. Wọ́n máa ń fèsì ẹ̀ tí wọn ò bá dá
1: ìbò. Squale.
0: Tí ìbò ò bá dàrú.
1: O
0: ṣe. oh tori pe bi ti mo tun lo yi
1: bi bawo
0: in to sele ni yi owo kan ojoro ti o ba ti wole ninu oro election to je free
1: and fair
0: and fair ti se gbogun gbobe gbada bo ba o pa
1: bo
0: ba bu lese se mo pe awon mo Nigeria mo won mo lo yi mass lo si bi ti ma fe tan ba fe ki ibo lo
1: Bi ti
0: MK Abiola
1: Muhammadu Buhari
0: Muhammadu Buhari time to do
1: it
0: to fe si mo Jonathan ni first election re na o kan ohun na nigbati
1: ekan na na lo
0: gbugbu ti ara
1: ko ni o wo pe yo te waju
0: o te si waju
1: o pe everybody ni
0: yen o pe everybody mo wa tele e ri pe kini yen sele be un sele be tan won fi tawon awon eyan dibo awon eyan mo bi tan lo sugbon towo kan pe kaka kan mo de pa mi laye o ma fojoro si ti ko ba waye ni o to ba iwaye to ko sogbon kan te le da si o
1: ka to lo APM sisho loju campaign office won lára nkan ti mo ri nbe ni mo fe soro npa e ki baba kini na si ti are ti governor se makini ba le di are baba currency na la Abuja nu
0: ese yo loni
1: ta currency
0: mo ti i don't know din korin ni ba wa wu sawu si ba gbo ede ti so ba
1: yi o se bi ke wa nko ti si
0: ke wa lo ko ti are sinumbu
1: lo ko ti Muhammadu Buhari
0: abi o
1: kini ti mo ri nbe
0: okay
1: slogan awon egbe oselu ati kaloku won to fe jade ni 2015 Buhari ati egbe oselu APC na gbe change wa fun wa everybody rotally change
0: yes
1: ba to di 2019 Buhari na tun ni o gbe next level wa se ran ti se baba se Buhari
0: ebi lu la wa
1: ba ti are Bola Tinubu de awon gbe renewed hope wa
0: ire ti otun
1: se li ni do pin na gbe lo next level bi
0: ati moruko ti
1: won se ele to nbo yi
0: ati mo o ati mo
1: APM awon gbe reset Nigeria wa reset Nigeria lati change next level renewed hope ati mo bi tawon fe mu wa lo ba but APM ni reset Nigeria
0: reset Nigeria amo ti Atiku asimo ti
1: Obi se reset Nigeria so lo ma pe wa ni
0: e se Nigeria need pe ka reset e o
1: I need to reset.
0: Bẹ́ẹ̀ni constitutionally, o ye ka reset ye.
1: I need
0: that. Bẹ́ẹ̀ni. Then regional government. Ara resetting na ni o. State police ara resetting na ni o.
1: As I say, dakẹ state police.
0: Won kan dakẹ re ni o. Creation of state ara resetting ni o.
1: Tatu ni the creation of state.
0: Yeah, egbo sheri
1: a le lobe
0: ojo ti lo se pe a lobe
1: ojo ti lo
0: sugbon oro ojo waju niyan o kini mo wa fe gbianju ati so oni wi pe reset Nigeria se constitution wa dasha
1: so constitution wa oda
0: ko mule to ofin to be pe a nse ti o mu apa kan ti o ni mapa keji ti o mu apa oselu kan ti o ni mapa keji ti o mu omo ti o mu mekunu ti o mu ni mo lowo sofin niyan
1: ìṣòfin.
0: Ẹ̀mí bèrè lọ́wọ́
1: yín ni pé ṣé kò ìṣòfin.
0: Kì í ṣòfin.
1: Kì í ṣòfin.
0: Bẹ́ẹ̀ ni òfin tí ò bá mú gbogbo èèyàn pé.
1: Kí wà ní àpè.
0: Àdáyanrí òfin mi.
1: Òfin náà ló parí rẹ̀.
0: Àdáyanrí rẹ̀.
1: Ẹja lọlé. Òfin tó bá mú ẹnìkan tí ò mẹ́nì.
0: Tí ò mẹ́nì kejì.
1: Wọ́n láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Ẹja. Danu duro tori asiko.
0: So adupe lowo yin eyin ti e ba wa da si eto e mo wa gbagbe pe lagbara lowo Olorun atun bo na o atun bo ni jo ojo bo na lagbara lowo Olorun to ba tun do se to nbo lori gbagede oro mo tun bo a don fi akoko to je pe a le wo laarin ara wa bo ni ibo lorilede
1: Nigeria to fi orilede Nigeria
0: yo
1: to many kan ti o many
0: to many keji
1: so
0: to oruko temi ni ambassador Wale Egbewumi Baba One Nation
1: ese Adedamola Oloyede omo baba Olomi Iloko temi je Nigeria o koko da yo do gbogbo kan se nigba to ba da todo ta teyin atawa won ni fe ni kenin wa shawati latara lawo le do mare iroyin o wole ba go meji la ba ti ro koko 0703006 3122 loju opo to ja sodo mi 0703063122 titi ojo mejo lori eto yi aro lara pade la go mejo odiba
5: lati ikoni West Radio 89.3 FM ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon woye wa ati olupe wa ki se ohun ti ikoni fi utelu o bi ko se iwoye won e se ohun ti e n gbo wa

Ẹ̀kásán àsìkò ọ̀rọ̀ṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé làmúà fún yín láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹ̀gbọ́n òkòkò tó wà nínú ìròyìn náà. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ti ṣàlàyé bí àwọn tí a ti fòkọlẹ̀ láti dìbò nílẹ̀ yìí ló ti wọ̀ bíi 1,100,000. Àwọn agbẹjọ́rò fún El-Rufai ni a ti ń pè fún 10,000,000,000 naira látọ̀run ti ṣe mínísítà fọ́rọ̀ ètò ààbò lórí ọ̀rọ̀ ẹ̀sùn ìbanilórúkọjẹ́. Àìrójú tó ń ti ara èdè bá àwọn ọmọ ilẹ̀ Burundi tí ń bẹ ńlẹ̀ Kenya látàrí àṣẹ kan tó wá látọ̀dọ̀ ara ilẹ̀ náà lórí àtigbélẹ̀kùn àwọn ilé iṣẹ́ tó jẹ́ ti àwọn ọmọ ilẹ̀ òkèrè ti pa lórílẹ̀-èdè Kenya. Ọkọ̀ òfurufú Amazon tí a pè wọ́n ní Oshni Ìjàmbá lẹ́nu lọ́lọ́ yìí òní ọ̀pin àti láǹfààní àti ṣe à ń mú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ ọkọ̀ òfurufú náà lẹ́yìn ìjàmbá náà. Nínú ìròyìn eré ìdárayá ikọ̀ Falcon torílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pe wọ́n láǹfààní àti rí akọ́nimọ̀-àgbà tuntun lónìí bí àwọn alákòóso fún ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá ṣe fìdí ìròyìn náà múlẹ̀. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àkọọ́lẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó láǹfààní àti kópa níbi ètò ìdìbò ní apẹ́yọ́ ni ó ti ń súnmọ́ bíi 1,100,000 lásìkò tá a wà yìí láti sàmì ètò ìdìbò gbogbogbò ọdún 2027 pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC ṣe ṣe àkọọ́lẹ̀ àwọn àfikún 10,000,000 ènìyàn tí wọ́n ṣètò ṣe àfikún orúkọ wọn lásìkò tí wọ́n ṣètò ìforúkọsílẹ̀ eléyìí tí a parí lẹ́nu lọ́lọ́ yìí. Alága iléeṣẹ́ ètò ìdìbò àwọn ọ̀jọ̀gbọ́n George Amupitan òun ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí lánàá nílùú Èkó gbà tó ń ṣàlàyé pé àjọ náà ni wọ́n ṣetán láti ṣe àkójáde àwọn nǹkan tí ó máa ṣe ètò ìgbáradì àti ìmúrasílẹ̀ wọn láti ṣe àmójútó fún ètò ìdìbò gbogbogbò ọ̀hún láwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ olúlulẹ̀ wọ Abuja. Àmúpìtàn sọ̀rọ̀ yìí níbi ètò ọlọ́jọ́ méjì kan eléyìí tí a pín ṣe fáwọn tó jẹ akọ̀wé iléeṣẹ́ náà eléyìí tí a pín ṣe nílùú Èkó gẹ́gẹ́ bí àtẹ̀jáde ilé ìtàn síta láti ṣe alákòóso fọ́rọ̀ ètò ìlanilọ́yẹ̀ fún iléeṣẹ́ ètò ìdìbò náà Victoria Etamesi ọ̀pẹ ìgbáradì àti àwọn ètò tí wọ́n ṣe àpèsè rẹ̀ òní ọ̀pẹ yóò láǹfààní àti ṣe àgbékalẹ̀ àwọn tí ń ṣẹlẹ̀ ní kánmọ́nkíá ètò àwọn òṣìṣẹ́ tí ń ṣègbà àti ìkọ́ni fáwọn òṣìṣẹ́ wọn látàrí àti ṣe àmúlò àwọn nǹkan ìmọ̀-ẹ̀rọ tuntun eléyìí tí a gbéde fún ìgbáradì ètò ìdìbò ọdún 2027.

Akojọpọ̀ àwọn agbẹjọ́rò fún ẹtí ṣe gómìnà àtẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna, Nasir El-Rufai, ni ẹ ti pè fún bílíọ̀nù mẹ́wàá náírà. Owó ìbanilórúkọ jẹ́ eléyìí tí wọ́n pè tako mínísítà fọ́rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ọ̀gágun fẹ̀yìntì Musa Christopher lórí àwọn ẹ̀sùn eléyìí tí wọ́n ní ó sọ sí ẹni tí ṣò níbàárà wọn. Ìpè yìí ló wá nínú lẹ́tà kan eléyìí tí wọ́n ní fi ránṣẹ́ lọ́jọ́ kejì oṣù kẹsàn ọdún tá a wà yìí eléyìí tí wọ́n sì fi ránṣẹ́ sí ẹni tí ṣe mínísítà náà àti olú iléeṣẹ́ ètò ààbò nílùú Àbújá. Ìpè ẹjọ́ náà ọ̀nà pé tẹ̀lé ìfarahàn Musa lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan lọ́jọ́ kẹta oṣù kẹsàn ọdún 2026 níbi tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò tó ń jó àjọ lọ sọ́nà ẹ̀yìn ní ìpínlẹ̀ Kaduna eléyìí tó sì fi ẹ̀sùn kẹrin tó ti gbà kan lè jẹ́ gómìnà ní ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí lẹ́tà náà ti fi síta mínísítà náà fi ẹ̀sùn kan El-Rufai wípé ó mọ̀ lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani sáwọn èèyàn ti ń bẹ ní apá gúúsù Kaduna nígbà tí ó sì tún sanwó fáwọn tó jẹ àgbésùmọ̀mí eléyìí tí ń ṣiṣẹ́ láàbí lágbègbè náà. Àwọn agbẹjọ́ rẹ̀ ni a pé wọ́n fẹ̀sùn kan Musa lórí àwọn ọ̀rọ̀ tó fi ẹ̀sùn tó fi kan El-Rufai nípa pé ó tún ní pé kí El-Rufai ó ń pàṣẹ láti máa dá àwọn ilé kan wó àti máa ṣe àmúlò àwọn nǹkan wọ̀nyí pàápàá tako àwọn ẹgbẹ́ alátakò àwọn ikọ̀ eléyìí tó jẹ́ agbẹjọ́rò fún El-Rufai eléyìí tó jẹ́ iléeṣẹ́ àwọn amòfin ti Apang Ubong ló ṣàkàwé ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ tó sì jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́ eléyìí tí wọ́n fi ń ta epo sí aṣọ àlàyé tó ti gbà kan jẹ́ gómìnà náà ní ìpínlẹ̀ ọ̀hún.

Ṣíwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027, ẹ̀ tí ṣe olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement, onímọ̀ràn Ṣèyí Mákindé, àti ẹ̀ tí ṣe olùdíje inú ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress, Peter Obi, tó fi mọ́ àwọn adarí ẹgbẹ́ òṣèlú APM, pàápàá jùlọ ẹ̀ tí ṣe gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed, àti àwọn ọ̀pọ̀lọpọ̀ alátakò, òní pé wọ́n ti ṣiṣọ́ lójú àfojúsùn wọn láti ṣe àtúntò àti àtúnrọ orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe àfihàn ìgbaradì wọn àti ìgboyà tán nínú ìdìbò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027. Ìṣiṣọ́ lójú ètò tó wáyé lánàá níbi tí a ti ṣiṣọ́ lójú olú ilé-iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìpolongo ààrẹ fún ẹgbẹ́ òṣèlú APM, eléyìí tí a ṣí ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá lánàá òde yìí. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò náà, Mákindé, ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, òun ló kọ àbá tó ní ṣe pẹ̀lú ìdápadà owó ohun tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ lórí epo lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló wá pè fáwọn kan tó ní ṣe pẹ̀lú ìṣàmójútó ìṣọwọ́ra àwọn epo rọ̀bì lílé tí wọn yóò tún máa tà sáwọn ilé-iṣẹ́ ẹbu ìfọpo lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ láti lè mú kí epo bẹtiró kó jẹ́ ti apá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò láǹfààní àti ká. Ṣíwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027, ẹni tó ti gbà kan rí jẹ́ igbákejì ààrẹ tó tún wá jẹ́ olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC, Atiku Abubakar, òní a pé ó ti jẹ́jẹ́ lásìkò ìpolongo ọdún 2023 láti wọ́gi lé owó ìrànwọ́ náà bí wọ́n bá dìbò yan òun nígbà náà, ṣùgbọ́n lásìkò tá a wà yìí òun ló ti wá ń ṣèlérí láti dá owó ìrànwọ́ náà padà bí wọ́n bá fi lè dìbò yan òun tí yóò sì mú kí ìdẹ̀rùn kó dé bá.

Àkójọpọ̀ ìròyìn lágbàáyé ló ń gbé sẹ́tì gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wales Radio 89.3 FM. Ní báyìí, ìròyìn ilẹ̀ òkèrè. Ọgọ́rùn-ún àwọn ọmọ ilẹ̀ Burundi tí wọ́n gbé nílẹ̀ Kenya, ó ní pé wọ́n ti ń túyáyá lọ sí iléeṣẹ́ aṣojú ilẹ̀ wọn ti ń bẹ nílẹ̀ Nairobi lánàá òde yìí, níbi tí wọ́n ti ń pè fún ìwé ìrìnnà láti kúrò lórílẹ̀-èdè Kenya, lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ààrẹ ilẹ̀ náà William Ruto pàṣẹ láti gbé ilẹ̀kùn àwọn iléeṣẹ́ kéékèèké àti eléyìí tó jẹ́ ti àwọn aráàlú tí í ṣe ti àwọn ọmọ ilẹ̀ òkèrè láti gbé ilẹ̀kùn náà ti pa. Ilẹ̀ Kenya, ó ní ó jẹ́ ibi tí ó ti ń fa ojú ọ̀pọ̀ àwọn àrèmọ́ra pàkàkiri àwọn orílẹ̀-èdè ti ń bẹ ní apá ìlà oòrùn ilẹ̀ adúláwọ̀, níbi tí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè káàkiri ó ní wọ́n ti ń jẹ àǹfààní òmìnira láti lọ síwá àti lọ sẹ́yìn láàrin àwọn agbègbè náà. Ẹ̀wẹ̀ lọ́sẹ̀ tó kọjá ni Ruto, òun ló gbé àṣẹ kan jáde, eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn oníléeṣẹ́ kéékèèké tó jẹ́ ààrẹ títí di ọjọ́ ajé ọjọ́ Monday láti gbé ilẹ̀kùn àwọn iléeṣẹ́ náà ti pa. Eléyìí tó ń ṣàlàyé pé orílẹ̀-èdè náà ó ní pé kò tí ní ìgbẹ́kẹ̀lé tó tó àti eléyìí tó yẹ nínú àwọn tẹ́lẹ̀mọṣẹ́ káràkátà. Ìgbésẹ̀ náà ló ti wá dá ìbẹ̀rù bojú sọ́kàn àwọn arìnrìn-àjò àti àwọn àrè pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ Burundi, eléyìí tó yẹ pé ojúnà àti àwọn agbègbè káàkiri wọn làwọn ti ń ṣe iṣẹ́ òòjọ́ wọn nílẹ̀ Nairobi, èyí tó sì mú kí kálukú wọn máa gbìyànjú láti sá àsálà tó wọn àti padà sílé lásìkò tá a wà yìí. Ìgbésẹ̀ àti gbẹ̀san láti ilẹ̀ Canada lórí ohun tó ní ṣe pẹ̀lú àfikún owó orí lórí àwọn ọjà ilẹ̀ Amẹ́ríkà ò ní pé ó bẹ̀rẹ̀ lónìí òde yìí, pẹ̀lú àìtí sí ọ̀rọ̀ tàbí àkíyèsí lórí àti ṣètò ìdúnàdúrà lórí ọ̀rọ̀ owó láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìgbésẹ̀ àti gba ẹ̀san àti àwọn nǹkan wọ̀nyí ò ní pé ó ní ṣe pẹ̀lú àwọn ọjà lóríṣiríṣi, eléyìí tí ó jẹ́ àwọn ọjà tó ń wá láti ilẹ̀ Amẹ́ríkà, eléyìí tá a ti rí àwọn nǹkan bí irin tó fi mọ́ àwọn ohun igi àti àwọn nǹkan míì, máa aṣọ àti àwọn ohun ọjà míì tí owó rẹ̀ ń lọ bí ìdá 50% lásìkò tá a wà yìí. Wọ́n tún ṣe àmẹ́nuba àwọn nǹkan tẹ́nu ń jẹ bí ẹja jíjẹ àti àwọn nǹkan míì, eléyìí tí a pe yóò rọ àwọn nǹkan ìgbẹ̀san yìí yóò láǹfààní àti kan, ṣùgbọ́n pé orílẹ̀-èdè Canada ò ní pé wọ́n ni wọ́n ṣe bí ẹni ṣe àlàfo kọ̀ọ̀kan lórí àwọn ìgbésẹ̀ àti àwọn nǹkan míì tó ní ṣe pẹ̀lú àwọn tí wọn yóò láǹfààní àti mọ́ ẹnu mọ́ lórí ohun tí wọ́n gbẹ̀san lé lórí. Ilẹ̀ Amẹ́ríkà àti Canada làwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ibẹ̀ àti àwọn òṣìṣẹ́ láti ọwọ́ ìjọba lórílẹ̀-èdè náà ò ní pé ó ṣe é ṣe kí wọ́n láǹfààní àti ní àdéhùn tí wọn yóò fẹnu kò, ṣùgbọ́n tó pé ìgbésẹ̀ láti ṣe ni pé wọ́n máa láǹfààní àti ọwọ́ iwájú nínú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti láǹfààní àti forí sanpọ́n lóṣù kẹjọ eléyìí tó kọjá lọ. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní nǹkan òpin ọ̀sẹ̀ tó kọjá, alákòóso fún ilẹ̀ náà Mark Carney ṣàlàyé pé ilẹ̀ Canada òun ló sì ń gbìyànjú láti wá àdéhùn àti ìdúnàdúrà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà, eléyìí tí wọ́n pe yóò ṣeé ṣe láti ṣàǹfààní fún àwọn orílẹ̀-èdè méjèèjì.

Àwọn tó jẹ́ olùṣe ìwádìí ni apẹ̀yà ti láǹfààní àti kẹfìn àwọn nǹkan tí wọ́n fi ṣe àkọọ́lẹ̀ ọkọ̀ òfurufú eléyìí tó ní ṣe pẹ̀lú ọkọ̀ òfurufú Amazon eléyìí tí a pe òfurusọ́pọ̀n ní pápákọ̀ òfurufú àgbáyé ti Miami níbi tí wọ́n pe àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n pe orí kó yọ ní àti láǹfààní àti dóòlà wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkójọpọ̀ ìròyìn náà lórí ọ̀rọ̀ àwọn nǹkan ìrìn àjò. Àwọn èèyàn márùn-ún ni ìròyìn ṣe àfidímúlẹ̀ rẹ̀ wò pé wọ́n gbẹ̀mí mì nígbà tí èèyàn márùn-ún míì sì fara ṣẹ̀ṣẹ̀ níbi tí ọkọ̀ òfurufú Boeing 767-300 tó ti lọ rí ṣe kó ìkọlù nígbà tí wọ́n pe wọ́n ní àwọn bí èèyàn bíi 21 wọ́n ni wọ́n pe wọ́n láǹfààní àti máa ṣètò ìṣàkóso kó tó di pé ìgbésẹ̀ náà wáyé ní nǹkan wọ aago bíi 2 ní ọjọ́ Àìkú Sunday. Ọkọ̀ òfurufú náà ló ń pe kọlu ọkọ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń ṣe àwọn ètò àtúnṣe kọ̀ọ̀kan sí lára eléyìí tí wọ́n pe àwọn 3 míì sì fara ṣẹ̀ṣẹ̀ ní agbègbè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àkójọpọ̀ alákòóso fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ Jennifer Homde òun ló ṣàlàyé pé ó jẹ́ ohun tí ó bani nínú jẹ́ púpọ̀ àti àwọn nǹkan tí wọn kò tí lè sọ̀rọ̀ lórí ohun tó ṣokùnfà títí di àkókò yìí àyàfìgbà táwọn tó ń ṣe ìwádìí tí wọ́n bá ṣe ìfìdímúlẹ̀ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà.

Nínú ìròyìn eré ìdárayá, àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè Nàìjíríà NFF ní ìrètí wà pé wọ́n kéde ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun fún ẹgbẹ́ Super Falcons lórílẹ̀-èdè Nàìjíríà nílùú Abuja lónìí pẹ̀lú ìgbaradì fún ìdíje ti Olympic tọdún 2028 eléyìí tí wọ́n pe wọ́n ni yóò bẹ̀rẹ̀ ní kò pẹ́ kò pẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ti láǹfààní àti ṣàlàyé látọ̀dọ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ṣàlàyé pé ìkéde náà lórí àwọn tí ó jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ikọ̀ àgbà ọ̀jẹ̀ tàwọn obìnrin ò ní pé wọ́n ti ń gbìyànjú tí wọ́n sì ti ń gbaradì láti ṣarajọ fún ìdíje ọ̀hún. Gẹ́gẹ́ bí ẹnìkan ti ṣe ṣàlàyé nínú àdó àjọ NFF, wọ́n jẹ́ kò di mímọ̀ nínú ìfìdímúlẹ̀ rẹ̀ pé ìyànsípò náà ò ní pé ó ti wà nílẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ṣe sùúrù láti ṣe àgbékalẹ̀ nínú ìṣiṣọ́ lójú náà ní kànmọ́nkíá. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé, wọ́n pé ìdámọ̀ àwọn ohun tó ní ṣe pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá tuntun ọ̀hún, wọ́n ni wọn kò tí ì ṣiṣọ́ lójú rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ pé láìpẹ́ láì jìnà wọ́n ṣiṣọ́ lójú rẹ̀ tí kálukú yóò sì láǹfààní àti mọ̀. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá tẹ́lẹ̀ ìyàn Justin Madugu ni a ti fọwọ́ sí júwe lé fún àti àwọn ikọ̀ rẹ̀ lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbáyé àwọn obìnrin tọdún 2026 eléyìí tí wọ́n ti fìdí rẹmi. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lọ, ẹ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ńlá tí wọ́n fọ̀ yín pé àkọọ́lẹ̀ àwọn olùdìbò lórílẹ̀-èdè Nàìjíríà ní pé iye wọn ti ń lọ bí mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún lásìkò yìí, eléyìí tí wọ́n sì ń lò láti ṣe ìgbaradì sílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC bí wọ́n ṣe ṣe àkọọ́lẹ̀ àwọn tí wọ́n ṣe ìforúkọ tuntun sílẹ̀ bí 10,000,000 nínú ètò ìforúkọsílẹ̀ eléyìí tí ó ṣe tẹnu rẹ̀ bodò. Àwọn tí ṣe agbẹjọ́rò fún gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ni a ti ń pè fún bílíọ̀nù mẹ́wàá náírà gẹ́gẹ́ bí owó ìbanilórúkọ jẹ́ látọ̀ ẹni tí ṣe mínísítà fún ètò ààbò ilẹ̀ yìí, ọ̀gágun fẹ̀yìntì Christopher Musa, lórí àwọn ọ̀rọ̀ kò bá kùnbé àti ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tó sọ sí oníbàárà wọn. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ilẹ̀ Burundi tí wọ́n pe wọ́n fi ilẹ̀ Kenya ṣebùgbé, wọn ni wọ́n ti ń sà sálà láti gbéra kúrò nílẹ̀ ọ̀hún lánàá òde yìí, eléyìí tó ní ṣe pẹ̀lú ìkéde látọwọ́ ààrẹ ilẹ̀ ọ̀hún William Ruto láti gbé ilẹ̀kùn àwọn ilé iṣẹ́ tó jẹ́ ti ilẹ̀ àwọn ọmọ ilẹ̀ òkèrè tipa lórílẹ̀-èdè ọ̀hún. Bákan náà la mọ àfòyín pé àwọn olùṣèwádìí ni wọ́n ti ń ṣe àkọọ́lẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àká tí wọ́n kójọ lórí ọkọ̀ òfurufú Amazon tí wọ́n pe wọ́n ni ó jálulẹ̀ ní pápákọ̀ òfurufú ti Miami ní orílẹ̀-èdè America, eléyìí tó sì jẹ́ pé wọ́n ni àwọn tí wọ́n pe ọ̀rọ̀ náà kàn wọ́n ti ṣàlàyé tí wọ́n sì ń ṣe ìwádìí síwájú sí lórí ìṣẹ̀lẹ̀ àti ohun tó ṣokùnfà. Nínú ìròyìn eré ìdárayá láti mọ́ fún yín pé àjọ NFF ilẹ̀ yìí wọ́n ní ìrètí wà pé wọ́n ṣe ìkéde ẹni tí ṣe akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ àgbà ọ̀jẹ̀ àwọn obìnrin ilẹ̀ wa Super Falcons nílùú Abuja lónìí pẹ̀lú ìgbaradì fún ìdíje ti Olympic tọdún 2028 tí ìgbaradì rẹ̀ yóò láǹfààní àti bẹ̀rẹ̀ láìpẹ́ jọjọ. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní, àkójọpọ̀ àti àtúntò ìròyìn olówó alátọwọ́ Kúnlé Olówù. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pá ìlójára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ sì tẹ̀lé wa lójú ọ̀pá ìlójára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com. ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú ọ̀pọ̀ WhatsApp sí yàrá ìkọ̀ròyìn ìjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóòde lómúrò iná wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín, ẹ máa yáṣẹ́ rẹ̀.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
1: Wells Radio 89.3 FM.

0: West Radio 89.3 FM con Dagoma.
1: Efile, Emma Yikuro, Wells Radio 89.3 FM. Nibe Gongong Lewa 89.3 FM, your preferred wholesome radio.
2: The time is 2 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Lati koni konga gboma gbe 89.3 FM. Gerege ni ago meji osan lu.
4: Bakale marale.
5: Kole kole kole kole leto ta baruwo karale karale abi ka kole iru lewo le fe ko ile wo le fe ra sile to si lo dara ni abi ti ona jidi tinu omi abi ti ni ra abi yan gbe ile koda ko je turi apata kole kole leto ti o ma yan na fun yin
6: ni West Radio 89.3 FM ni gbogbo ojo Tuesday laago meji si meta osan 2 to 3 p.m. every Tuesday
5: afani wa fun yin lati bere bere tabi so awon nkan to nsele ni site yin nipa se message awon ojogo to danto ti won ni kankan tabi omi se lori oro ile ati ile kiko oni gbeyin lori eto ba kan na le lepe lati da seto tabi salaye ile tabi ile te fe ta fun ikede ati ipoluwo oja abi e fe se ni gbowo e ma bo ni
6: ile se West Radio 89.3 FM Alaafin Avenue Olujole Ibadan
5: tabi ke pe Adekunle
6: Speak Louder
5: 07057330952 07057330952 Olorun a kole ayo fun gbogbo wa o.
7: Kole ayo fun mi o. Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apoja burata. Kole alayo fun mi o. Boye mi o ni sope. Bile alayo dan mi wo. Ope mi apoja burata. Imi akole. Imi akole o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n.
5: Èmi àkọ́lé
7: o. Gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tó ń kọ́lé sára tí wọ́n. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́ mi lórí àmì àmì ni ẹ ṣe. Láwọn owó ralẹ̀ ká ṣe sẹ̀ṣọ̀n àti wáàdì ká ṣe document bíi survey building plan àbí CFO àti agreement kán bá wa ṣán gbé lágbé foundation pápọ̀ bíríkì àti sìmẹ́ntì pápọ̀ búlọ́ọ̀kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi ń dúró.
6: Ẹ bá ti ń gbádùn ìkànnì Wells Radio 89.3 FM eléyìí tó kalẹ̀ sí Olúyọ̀lé nílùú Ìbàdàn. Lórí ètò tá a pè ní kọ́lé kọ́lé real estate balẹ̀ àárẹ̀ ànúgbà.
7: Olúwa ti mi ń kọ́ bàbá tó ń.
6: Adékunle Speak Louder bàbá kọ́lé kọ́lé òun lorúkọ tèmi tẹ bá ní bàbá Feel At Home omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni o.
7: Omi o bóyá mi ò ní sọpẹ́. Bile alayo dan mi wo. Ope mi apoja burata.
6: Ohun ta se fun wa ni pe e lo si ikanni abanidore yin iyen abanidore wa ta pe ni fan page at West Radio 893 at West Radio 893 ke lo gboju o wa nbe o mole rokoso eleyi ti eyin na te ma ri wa kete kete ninu fonu awon kan ti fi message ranse won lawon wa nbe ta won wo wa o iyen engineer Olaiya e se o e seun oju oni tiyin
7: iwo mo mi lori ami ami ni e se
6: egbo kila man se lori eto ta pe ni kole kole
7: iwo mo mi lori
6: te ba woju ago yen ri pe ago meji o ti koja iseju bi merin bayi titodo yin o ba correct e ja danu
7: document bi survey building plan abi CFO at agreement
6: eni lojo kejo ninu osu kesan odun 2026 ọjọ́ kẹjọ oṣù kẹsàn ọdún 2026 ní ìkànnì west radio níbẹ̀ láti ń dún 89.3 fm ní frequency wa.
7: Kọ́ni Nove, kí lè dùn wò, kó ṣe rí.
6: Ẹ lè ṣẹ̀ṣẹ̀ gbé rédíò yín ẹ̀yí síbẹ̀ 89.3 fm ibẹ̀ gangan o ni ẹ wà ẹ ò kí gbogbo ẹ̀ kó máa kún mú bí ìdúdú ẹ̀ fún.
7: Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan lèmi kọ́ orí ẹ̀yà. Olúwa tèmi ń kọ́.
6: Pásítọ̀ Káyọ̀dé wọ́n wà pẹ̀lú wa níbi táwọn náà ti dúró tì wá pé yóò da kò ní yẹ̀ sílẹ̀ lẹ́ni agbára Ọlọ́run ọba. Àwọn náà ní ètò ta pè ní àrà ńlá tí wọ́n ló ń bọ̀ lọ́nà ní agbára Ọlọ́run. Ìkànnì náà ni ẹ ti gbọ́ gbogbo ẹ̀ bí iṣu ó ṣe kú tí ọ̀bẹ ó ṣe bẹ́.
7: Káyọ̀dán mi wo ọ̀pẹ mi àpọ̀jà búrata.
6: Mi ìfẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni àrà ńlá yẹn mi tí ìfẹ́ bẹ́ẹ̀. Wọ́n tí wọ́n bá wá wá sórí ètò ẹ gbọ́ dáadáa.
7: Ọpẹ́ ilé aláyọ̀.
6: Wọ́n láwọn tá à ń ṣe lórí ètò ni pé a máa ń sọ̀rọ̀ nípa ilẹ̀, a máa ń sọ̀rọ̀ nípa ilé, irú ilé wo ló yẹ kẹ́ ẹ kọ́, ilẹ̀ wo ló yẹ kẹ́ ẹ rà, ṣílẹ̀ tòsí ló dáa ni tàbí ti ọ̀nà jínjìn, tinú omi àbí ti inú ira.
7: Èmi àkọ́lé o.
6: Bóyá torí yangí àbí ti orí àpáta.
7: Ṣé tara ti wọn?
6: Ó sì ṣeéṣe kó jẹ́ ilẹ̀ tó wà lórí ìyàngbẹ ilẹ̀ olè yìí ń fẹ́.
7: Lórí àmì àmì ni ẹ ṣe.
6: Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, èkéyìí tẹ́ ẹ bá ti fẹ́ ètò tá a pè ní kọ́lékọ́lé real estate fún gbogbo wa, òun ni ẹ lè ti máa bu omi ọgbọ́n mu tẹ́ ti rí àwọn ẹ̀kọ́ kan tàbí omi tẹ́ kọ níbẹ̀.
7: Ṣé building plan àbí sí ọ̀fọ̀ at agreement.
6: Àìmọye ẹni tí ò ní building plan ẹlòmíì ò ní survey kò lágreement.
7: Kúlọ́kù wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ́.
6: Ó sì ti kọ́lé.
7: Ilé fi dúró.
6: Àwọn èèyàn a sì máa béèrè pé ẹ gbọ́ táwọn ò bá ní gbogbo nǹkan yìí kí ló lè ṣẹlẹ̀. Òun la fi sọ pé ó léwu díẹ̀. Yóò tẹ̀ tún padà kó yín sínà owó. Yóò wá di ọgbọ́n ọdún ní òmùgọ̀ ẹ̀mí.
7: Mélòó ni lè fi dúró? Wẹ́rẹ́dẹ̀ wẹ́rẹ̀ ìgbà mélòó ni lè fi dúró?
6: Gbogbo ẹni tí ó bá ní iṣẹ́ kan tàbí omi ìṣe lára ilé kíkọ́ àti ilẹ̀ rírà gbogbo yín lètò yìí wà fún o.
7: Olúwa tèmi ń kọ́. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan tèmi ń kọ́.
6: Ó wà fáwọn landlord àti landlord association gan. Ẹ fi mọ̀ pé irú èèyàn wo ló yẹ kẹ́ ẹ gbà sínú ilé yín, kí làwọn ìwádìí tó yẹ kẹ́ ẹ máa ṣe.
7: Kì í ṣọpẹ́. Ilé aláyọ̀.
6: Bákan náà lórí ètò yìí, ilé tàbí ilẹ̀ wo lẹni tẹ fẹ́ tà tàbí lè tó wù yín tẹ fẹ́ rà tó jẹ́ pé ọ̀dọ̀ wa ń bí lẹ ti fẹ́ gẹ̀ tiẹ̀.
7: Fún mi o, bóyá mi ò ní sọpẹ́.
6: Lágbára Ọlọ́run ọba ètò kan bọ̀ láìpẹ́ ìyẹn ní on the 29 September, ìjọ Tuesday ló bọ́ sí 29 September. Kí la fẹ́ ṣe? Àwa àti ẹ̀yin lájọ jókòó tájọ ṣe ìpàdé pọ̀ gbogbo ẹ̀yin Tylers. POP expert gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bricklayers àbí aluminium expert ó ṣe ṣe kẹ́yìn jẹ́ electrician tẹ́ ń wáyà ilé tàbí ẹ jẹ́ welder àbí granite sand supplier nìyí àbẹ́ ń supply omi sí site àti àwọn iṣẹ́ míì tí ó wà lára ilé dáadáa tí ẹ bá tó bá ti dé on the 29 September òun ni ètò yẹn yóò wáyé àjọṣe ìpàdé yẹn ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ fi orúkọ sílẹ̀ àti ní kẹ́ máa bọ̀ níkàn ní west radio 89.3 fm ní olúyọ̀lé nìbàdàn bí ní aláàfin avenue ẹgbẹ́ títí láwà ilé funfun báláú tí ó ní búlù àti ìyàwó pupa kékeré kan bẹ̀ ibẹ̀ ni ọ̀dọ̀ wa west radio 89.3 fm ẹ wá fi orúkọ yín sílẹ̀ kí a jọ ṣe ìpàdé yẹn ẹ sì lórí ọ̀fẹ́ láti pe èmi fúnra mi ìpẹ́tọ̀ mo fẹ́ forúkọ lẹ̀ tó ráwọn kan ti ṣe bẹ́ẹ̀ tán ti fi orúkọ wọn sílẹ̀ ní ọ̀dọ̀ wa 0705733 0952 òní nọ́mbà tí ẹ lè pè sí 0705733 0952 ìyẹn ni nọ́mbà tẹ́ fi forúkọ sílẹ̀ tàbí kẹ́ ẹ máa bọ̀ níkàn ní west radio kẹ́ ẹ wá forúkọ sílẹ̀ kó tó di ọjọ́ náà ní agbára Ọlọ́run ọba àjọṣe pàdé yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ̀víọ̀ architect POP expert tailors ẹ máa bọ̀ bricklayer welder ẹ yọjú ẹ jẹ́ àjọ fi òyìnbó yẹn bá jẹ́ building materials dealers ẹ máa bọ̀ kó mọ̀ nípa iṣẹ́ panápaná gan ẹ máa bọ̀ gbogbo yín ni ètò yìí wà fún tẹ bá ti lọ sí ìkànnì whatsapp wa ẹ bá information yín náà ń bẹ ní agbára Ọlọ́run ọba ìkànnì west radio 89.3 fm konga agbon magbe ibe ile tin gbadun wa ki la pe kelu lose yi kin to ma ka awon text message to wole kin to ma ka ni kokon ejiji mo nbo na
7: ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni ese tabe worale ka se session ati wadi ka se document
6: e den kan sari so fun yin pe component of building awon kankan wo lo ko ile po ta so pe ile re o to je ki ile duro re o won pe kankan ni substructure iyen ma nwa bi lo di ground level ibi foundation niyen won ma fi okuta gravel yanrin si me apopo e igba mi won fi rin si ninu foundation iyen na pe ni substructure inu ile lo ma nwa
7: where the where igba mi lo ni le fin duro
6: ikan tun wa ta tun pe ni superstructure ground level oni ohun wa leyin te ba ti se foundation ton ti fill e tan ohun lo ma nru eru ile ibe gangan ni floor o ma nwa ori e na ni roof o wa ibe na lintu o wa ibe ni parapet o wa sunshade ilekun abi window okay iyen ni superstructure after ta ba ti se foundation ta fe ma to block lo soki bi yen se je niyan
7: ope mi apo jabura
6: eleyi ta tun wa npe ni floor iyen ile lenu le gangan o wa tun wa le je floor to ki boya te ba ti ko ile ton wa fe gbe ni aja o na tun ni floor iyen ni ara ile ti o je pe ibe la tin rin ori e la nko furniture si o ti ye yin iba je ilegbe tabi ile ise tabi awon ile itaja gbogbo awon domestic appliances si wa ori e ni won ko si ta pe ni floor niyan ani ground floor ani first floor ani third floor kini kan floor o ba se ntele asi nile yoruba won ma ni aja kini aja keji o ti ye yin be yen
7: tabe worale ka se session ati wadi ka se document bi se
6: ile ta npe ni roof nti e o ni a fi nbo ile lori to ma nbo asiri ile ibe na o ma na yan lowo gan o ma na yan lowo gan ti won ba ti se roof ile orisirisi roof lo si wa ti won nlo laye ode oni emi o denu kole bayi imi o si te perese sugbon ara yato to anbe ni pe eto ba denu kole yen o tumo si pe omi o ni ri bi duro yo ma lo gerege ni e to ba te perese yen igba mi o ma njo nigba ti omi ba nregun si awon ibi kan be to wa di to dogun bi arin e se je ni eyin mo ju wa lo sugbon e je ki mo ra mu yen ma ma mu yuku wa ni ojo mejo ni agbara olohun oba a si wa lori eto ta pe ni kole kole real estate fun gbogbo wa any message te fe fi ranse si wa ti ma le ba yin ka bayi number te le fi message ranse si ni 0705733 0952 0705733 0952 e ma fi message ranse si be ise bayi leyin na nse nkan bayi na leyin mo nse oja bayi leyin ta lara ile kiko ile rira ati be lo ati be lo
7: ile akole
6: eto ti mo dal kole kan yen kole kole together la pe 29 September ni o si waye fun gbogbo en to ni ise kan tabi omi ise lara ile kiko ati ile rira
7: ami ami ni ese ile ti mo ba ko
6: o mu fe ke gbo gbogbo eyan mo Nigeria te n gbo wa kaakiri agbala aye nti mo le e ba wa pe wole si sori eto leni yato si pe fe so pe nile abile te fe ta yato si pe so pe ise bayi le n se lara ile kiko ohun te fe pe kelu ni pe ile kan wa o je 2 flat 3 bedroom meji ni obirin kan gbe ni flat kan oko ati yawo kan gbe ni ekeji mo ri owo enikan ni oju ikanni banidore wa ta pe ni West Radio fan page at West Radio 89.3 FM iyen ni iya wa Adekunle Ojo Kristana won ni e ka san e ku ise takun takun sa oju oni ti eyin na o gbogbo gba le nduro ti wa Olorun yo duro ti eyin na ni gbogbo ti e ba nda wole eyin na lo wo wa nikan ni abanidore wa West Radio fan page wa ni at West Radio 8 9 3 at West Ludo 8 9 3 ibe ni ki e lo ke yin na fi comment yin ranse sibe ke like ke si ba wa share ke pin logun logun logbon logbon ki o tun lo fa bo se ri niyan
7: won ni alayo fun mi o
6: ile ti mo wa nso yen ti mo ni e pe wole fun bayi oni pe flat keji oko ati awo kan lo ngbe be ngba ti obirin to wa ni flat alakoko yen ehn won oni oko nti e so obirin ti won atoko e won wa njade won wa ri to fe gbe nkan eru to gbe kale po loko yawo ti flat keji lo ba ni ko ran lo o ba gbe wole lekini o ba gbe wole lekeji ngba ti o se to di eleketa yawo e ba wo pe iru rada da wa lele o lo ma ba obirin olobirin gbe eru wole won se gba flat ti e pada ni lo ba lo nko eru oko e sita o ba keru oko e sita eni wa ni ngba ti oko yawo won wa nko eru un da sita ohun lo ya ko un keru yawo da sita gba ti o si seun sugbon yawo un lo ko eru un da sita ipe o da lo oni ko un kunkun lo fe eni to n ba ku eru wole lo ba ku sibe an ba ti lekun mo ri ngba ti yawo ti o jade lo ba ni se wa le to yen ni e je ka yanju oro yi won lawon yanju e o egbo to ba je yin ni kini ke se torobirin ni o ti su ohun ohun mo nton fe se 0916893100 number te fi pe wole niyan e o obirin yi ti le oko e sita tori pe ba obirin oni flat keji ko eru wole awon yen si ti lo di mora won nun le e o ohun wa so pe ki won je ka won yanju awon ti tilekun mo ri o wa n gba lekun won si da lo e gbo kini ko se 0916893100 tori pe oro yen ti da gba pe obirin ti won ba keru wole ti gbo ko eniyan gba to na ti keru oko da ta pe lo ba kekun lo fe ra yin iyen si lo be o wa ni ti e o ri be mo 0916893100 tabi 0915333 4893 0915333 4893 eyin oloye omo Nigeria ti oyeye ile kan niyan ti sele two flat ni two flat lo ti sele beyin ba n gbo wa eyin na ba wa da si ka bu mu ninu omi ogbon ti teyin na ki o ma je pe awa nikan la n da so elomi ti gbo ko bayi o ohun si so pe dandan kan je ka won yanju e ko ti ile to yen ohun lo si lo ko eru oko data tori pe o ran obirin flat keji lowo
7: ami ami ni e se Tabe wo rale ka si se
6: be ba tin gbianju e ke ma ku ni di radio yin e ma si flash e pe wole san san ni 0916893100 number yen niyan tabi 0915333 4893
7: Tabe wo rale ka gba document
6: nigba ta n reti pe yin
7: ko se ri were de were igba melo ni le bi duro
6: mama mu awon message yen ni kokan ejeji
7: ile bi duro baba to n ko le ayo fa won kan temi ko eya oluwa temi ko baba to n ko le ayo fa won kan temi ko eya
6: e ma flash o e pe wole ni o 0916893100 0916893100 tabi 0915333 4893 0915333 4893 eyin sese n gbo ni oda e flat meji lo wa nle enikan gbe flat akoko oko ati yawo enikan gbe flat tibe obirin ni ko ni oko sugbon o fe keru wole oko ati yawo wa n jade lo won wa ri oko ba help obirin tan wi yawo ba ni iru kilele o ba wole pada o lo ko eru oko e da sita pe kokun lo fe obirin oni flat keji oko na ba ko sibe ne yawo ba ni so le to yen ni o ba nbe awon si ti tilekun mo ri awon sa ti gba oko lowo e bayi e gbo oni kini ko won se bayi ona wo ni ko n gbe oro yi gba
7: ami ni e se ile ti mo ba ko ko ni wo mo mi lori ami ami ni e se Tabe wo rale ka se pension ati wadi ka se document bi survey building plan abi si opo at agreement kan ba wa sangbo ka gbe foundation ka po biri
6: electrician ni mi ma je ko dun mi omo laja lati oke ado nilu Ibadan
7: karowo rale ka gba document
6: bricklayer ni ise temi lara ile kiko o musibau alade lati igbajo
7: where dey where igba mi elo
6: kini wo na nse lara ile kiko ati le yera matiju o asiko teyan tiju ko lele yi o
7: yo pa won kan
6: ba ma ta cement o je bricklayer bi tilers
7: baba tun kole ayo fa won
6: ayinde soladoye lati kiri won ni ise agbe fami le mi fi ile se ni titemi o
7: fun mi o boye mi o ni sope
6: gbogbo eyin te fe pe wole yen te fe da si kini kobirin yen se o ti keru oko eda sita tori pe oko ba obirin mi ko eru wo flat ti e o wa inu compound kan na won jo ngbe o sugbon obirin be ti be fe ko eru wole ko loko oko titi eleyi lo ba ko eru wole lo ba so pe tori ko ti ba keru wole yen o ba ko eru oko ti eda sita oko ba ko eru wonu flat obirin keji lohun ba so pe a ko le to yan o se a le gba oko ohun o ni ogbon wo ni ko ohun da si tori won ti bara won wole bayi won si ti lekun mo re ni 0916893 1000 0916893 1000
7: oni number yen amini e se
6: e ma pe number mi bayi o message ni ke fi ranse message ni ke fi ranse eyin to lele pe number mi
7: e se ta be worale ka se session ati wa
6: e ja gbe ipe eleyi e ja wo en to wa nbe e lo e ka san o e ka san sa oruko yin ati bi te tin pe wa
8: nja e san ni popo yin ma jamba
6: baba o e ka san sa o e ku ise sa Yes, I said we're gonna let you go and she sa. Okay, and tagasi ni a yen da be emata la gba Olorun. O ye ba foju nu wo, e ba foju nu wo oro yen.
8: Gbogbo nta. We say won ni ka ba mari se fe ni ti koko pa ye je. Se o lojo. Olorun ko Olorun mi ko eda ma ku.
6: Okay.
8: Okay.
7: Ani apoja mura ta imi akole imi akole o gugu egbe mi lo rale
6: enikan wa loju opo yen ja wo na elo e ka san sa o
9: e ka
6: san sa oruko yen ati bi te tin pe
9: imi laye ko to lati koko
6: aye ko to e seun sa oju oni ti yin
9: e ku eto
6: yes sir e ba foju nu woro to wa nle Oda, e se oju oni tin, okan yin o bale sa. Eh, o ti re.
7: Di survey, building plan, abisi ofo, at agreement. Kan ba wa sango.
6: Ta lo wa loju opo yi, e je n wo eleyi na, e je n wo. Hello. Hello, Ekasun. Ekasun sir.
9: E ma ka ko gambo.
6: Engineer Laya ko yi.
9: En to lo mo ni o.
6: Ah, en to lo mo ni ohun yin si ajora. Oda, ko buru.

0: tó ṣẹlẹ̀ sáàyè yìí, ó ti ọkùnrin yẹ
1: tó
0: ti yẹyìn, ó ti wo ti ń ṣe nǹkan lẹ́fún ìyàwó ẹ̀ sílẹ̀, ó sì gbà sí ìyàwó ẹ̀ tó sọ pé nǹkan báyìí báyìí ni kẹ́ ẹ ṣe kó náà wá tó lọ wọlé. Agreement kankan ti ṣẹlẹ̀ láàrin wọn, tẹ bá jókòó dáadáa pẹ̀lú wọn,
1: ẹ
0: mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn,
1: ó
0: ṣe fẹ́ ọ̀rọ̀ kọ̀ ráyè ṣẹlẹ̀ bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ó wá lọ báyàwó yàwó nínú ilé.
1: Ó bá a kó ẹrù ni. Ìyàwó ló bínú kẹ́rù ọkọ̀ tí ẹ̀ jáde last.
0: Ẹ máa jọ ó ti tẹ̀lé sẹ́yìn rí iná rí.
1: Ok, ok, ok.
0: Nǹkan tó tẹ̀lé sẹ́yìn
1: ó ní ti
0: yẹyìn. Ìyàwó ń yàwó
1: tó
0: ti yẹyìn ó jẹ́ ìgbàlè mi.
1: Ok.
0: Èmi wá wọ́n ti yà rẹ̀ wá ní ti bó nǹkan.
1: Nǹkan.
0: Cotton. Kẹjọ Cotton. Ó ní wá ń pè mí dájìwá. Mo ní mò ń bọ̀ mò ń bọ̀ tó ti yẹyìn.
1: Oye.
0: Ìgbà tí àwọn ìmọ̀ àṣẹ kí ni ó jẹ́ ṣe kí ni. Ó dẹ̀ dámùlẹ̀kùn.
1: Inú ti bí.
0: Ìgbàsódẹ̀ ìdáhùnlẹ̀ kò rí pé kọ́tì ló dẹ̀ wá fàmì ó fàmì wọ
1: inú ilé. O ṣe kọ́tì
0: mọ́. Ẹni ẹ wá.
1: Káàdì wọn ló tán o. Ó ga jù.
2: Fowó ralẹ̀ ká ṣe pension àti wàhálìí ká ṣe document bíi survey building plan àbí sí.
1: Ẹ gbọ́ kí lẹ́yìn ti fojú wò ẹ jẹ́ ń gba ìpele ẹ̀lọ́ ẹ káàsùn sá o.
3: Ẹ̀lọ́ ẹ káàsùn sá o.
1: Ẹ sà orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
3: Taiwo láti
1: Soka nìkan. Ọya mò ń gbọ́ yín kí lẹ fẹ́ bá a sọ.
3: Gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi, mo pe àǹtí ẹ̀ gan-an wọ́n jẹ̀bi nọmọ nọmọ.
1: Èwo ló jẹ̀bi?
3: Bóyá àǹtí tó pẹ́ wọ̀ kó wọn jáde.
1: Ok, ok, ok, ọya mò ń gbọ́.
3: Bóyá kọ́ sí fọ́ fún ara alẹ́ tẹ́lẹ̀. Ọ̀ wá dàbí ọwọ́ ẹni tá fẹ́ sùn jẹni
1: tó tó wà kó kó
3: ara. Ó ti dà, mo ti gbọ́ yín. Nǹkan tẹ́
1: Àbọ̀rẹ̀
3: wọn tó mọ̀ pé wọ́n jọ wà dáadáa.
1: Kán bá bí ọkọ ẹ̀.
3: Wọ́n ṣàlàyé fún wọn.
1: Ok.
3: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀dà ẹ ṣe ojú òní tíyìn. Thank you sir. Yes sir. All right.
2: Bílẹ̀ aláyọ̀dán mi wo. Ọ̀pẹ.
1: Kéèyàn bá níbọ̀ rẹ̀ kó ẹrù wọlé. Ké ìyàwó èèyàn wá wọlé padà pé àkílódé ṣé dandan kó bá kẹrù ni wàá lọ kó ẹrù ọkọ tiẹ jáde. Obìnrin tí òun ò sì lọ́kọ tẹ́lẹ̀ òun wá wò pé ọba tíní ti délé bó ṣe kó ẹrù ọkọ tiẹ ó bá kó wọlé nu wọn bá tilẹ̀kùn mọ́rí. Ìyàwó wá jáde padà wá ní ṣó le tó yẹn ni àkàn sílẹ̀kùn pé àwọn lè ṣẹ́ẹ̀tù ẹ̀. Obìnrin wọn dá lóhùn ó wá ń béèrè pé kí ni kó òun ó ṣe. Ìmọ̀ràn lẹ́nìkan fún wọn láti Soka yẹn bẹ́ẹ̀ náà ni bàbá wa Esani Gas láti Bíríjì Pópó àti Ayékòtò àwọn náà ti dá sí. Iná ní ọgbọ́n ní ọ̀dọ̀ ti yín ẹ bá wà dá sí. Kí ni obìnrin lè ṣe láti gba ọkọ rẹ̀ padà? Ẹ ṣeun 091-68-93-1000 tàbí kẹ́ ẹ lo 091-53-33-4893 ọgbọ́n kì í ṣe tẹnìkan o.
2: Láti ògbúnlọ́kùn wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Kárówó ralé kágbá dọ́kúmẹ̀tì kan ní Novate kí lédùn wò kó ṣe é rí. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ìgbà mélòó nílé fi dúró. Bàbá tó ń kọ́lé ayọ̀ fáwọn kan.
1: Ẹnìkan ló fi mẹ́sẹ̀jì eléyìí ránṣẹ́ ẹnjìnìà Ọláìyá ni o. Àwọn nọ́mbà wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí káàdì wọn tán. Wọ́n ní I have 4 flats, 50 million naira at Kuola for sale and I have land for sale at Kuola bákan náà. Wọ́n ní 2 bedroom for rent at Kuola from Ẹnjìnìà Ọláìyá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá nílé ilé nìyẹn àbẹ́ nílé ilẹ̀ ẹ ti gbọ́ bẹ́yẹn. Ẹ pè mí kájọ sọ̀rọ̀.
2: Ní àpọ̀jà búrata. Kọ́lé aláyọ̀ fún mi o.
1: 2 numbers 3 bedroom duplex and 2 numbers 2 bedroom flat at Ẹlẹ́ṣin mẹ́ta Ìbàdàn. Wọ́n ló dáa fún hòtẹ́ẹ̀ residential àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èló ni asking price ẹ̀ 220 million naira ni wọ́n fẹ́ tà á. Bákan náà 3 bedroom 2 flat at Apẹ̀tẹ̀ Àrúlà. Asking price ẹ̀ 20 million naira ni o.
2: Balẹ̀ kan kọ́lé sára tiwọn. Ilé tí mo bá kọ́ kò ní wó mọ́.
1: Ẹ̀yin sì fẹ́ pè wọlé 091-68-93-1000 ní nọ́mbà yẹn 091-68-93-1000 tàbí 091-53-33-4893. Ojúwo lẹ fi wo ọ̀rọ̀ yẹn láàrin ọkọ àtìyàwó tíyàwó kẹ́rù ọkọ dáta torí pé ọkọ bá

0: obirin mi kweru wo flat ti e an ani kan se tu e e ja gba pe yen na hello e ka san o hello hello e ti wa lori afefe o eh o ti ja o ti ja e fe pe pada 0916893 1000 hello o na tun ti re boya network lo je ko ma call ti e beyen ah kolomba ba network wi o awon eyan si fe da si o ogbon e si se tenikan e ja gba ile na hello
1: hello sir
0: yes sir oruko yan ati bi te tin pe wa
1: Michael Sunday lati ele ele
0: Michael Sunday lati ele ele
1: yes sir
0: o ya e ba nfoju ni wo
1: o ba ti mori me ni pe o bere ni o ko ni
0: ko gbon
1: o si kokan to buru ko si kokan to buru ki oko ko help o eni to wo especially obi ti ni
0: to
1: help to refer na fit here
0: okay
1: to ba je pe ko nfo ju ni pe ku si wo ko e ko je ko ni kokan si wo ko e be
0: okay okay
1: so nifi ba mother eni to de need ko de
0: ni ti jagba o ti jagba ki wa lohun wa lo se
1: wo de oge la ko lo gbadura ni
0: eje eje wọ́n ni kó gborí òkè lọ́kó lọ gbàdúrà bẹ́ẹ̀ rí nǹkan báyìí.
2: gbogbo ẹgbẹ́ mi ló ń ralẹ̀ tán kọ́lé.
0: bíbí ẹ̀ bá kángun sẹ́yìn kílẹ̀ ẹ ṣe ọkọ yín ti bá obìnrin olùmíì ó ti bá kó ẹrù wọ fúláàtì tiẹ̀ ẹ̀yìn wá jáde ẹni pé àtòrí pé ó ti bá kẹ́rù wọlé yẹn ẹ̀lú ta ló wà ń bẹ̀ ẹ̀lú ẹ káàsán o. ẹ káàsán máa orúkọ yín àti bìtẹ̀ ti ń pè.
3: tèmílàdé
0: láti akíngbilé. Oya, mo n gbọ yin esma irama.
3: Ṣe advice kekere mi ni kúrò obìnrin
0: bẹ́ẹ̀. Ẹ ya ẹ̀ṣẹ̀ awo.
3: So ko bóyá ko lọ wá ẹlòmíì síwájú. Ṣé ọmọ àti ẹ̀ṣẹ̀
0: náà fọ. Ṣé ẹn tó kẹrù síta tó kẹrù ọkọ síta àbí ẹn tó gba ọkọ.
3: Obìnrin tó gba ọkọ rẹ̀ oyè tó gbà oyè ọmọ rí o. Ọkọ tó pọ́ǹpù ló jọ.
0: O ẹ táwa ni kó wẹ́lò mi báyìí.
3: Ẹni tí inú ń bí tó dẹrù ọkọ tiẹ̀ síta
0: ni. Ọ ti yé mi, mo ti yan tí mo fẹ́ yan.
3: Kò gbọ́ ni pé ọkọ wọn ní ìfẹ́ ọkọ wọn lé
0: dé ọkọ lọ́nà. Wọ́n sáré jàgbà lọ́wọ́ ẹ̀ ni. Ilé ló pa wọ́n pọ̀ ló sì wá dá nǹkan lẹ̀ báyìí, àbẹ́ẹ̀ rí nǹkan. Ẹ ṣeun mọ̀.
2: Bóyá mi ò ní sọpẹ́, bílé aláyọ̀ gan mi wò. ọpẹ mi àpọjà.
0: wọn ní pé kó ẹnìkan ní ogborí òkè lọ ẹnìkan ní pé ọkọ wọn lóde ó dẹ wá ń wòran wọn ti já gbà lọwọ ẹ kó wọ ọkọ tiẹ síwájú báyìí kò wá tán.
2: mi ò ní sọpẹ́.
0: inú burúkú ò ní bí wa torí pé wọn jọ ń gbé kọ́ńpáǹdì kan náà.
2: mi àpọjà múrata èmi àkọlé. èmi àkọlé o.
0: à ń jọlá elébùté wọn ní láti fọkọ falkland nílùú ìbàdàn wọn ní mo mọ nípa sìmẹ́ǹtì títà ẹ jẹ́ ń gba ìpè eléyìí náà ẹ jẹ́ ń gbà hello. Hello. Ẹ ká sọ ẹ kú iṣẹ́ o.
1: Yes, ẹnjiní ọláyà ni láti kú ọlá o.
0: Ẹnjiní ọláyà láti kú ọlá óyá.
1: Akọni Kábáyín dá sí program tẹ̀ ṣe ẹni ta
0: o. Ojú òkùnkùn ní tìyín lágbára Ọlọ́run.
1: Ẹ jẹ́ kú múra tẹ̀tẹ̀ bá náà.
0: 29 ẹ̀ṣẹ́yìn náà ń bọ̀. Wọ́n ti ẹ̀lẹ́tí wá forúkọ ọ̀lẹ̀ ó dà bẹ́ẹ̀ ojú òní tìyín. Ẹ ṣeun. Mọ wọn lẹ ti wá forúkọ tiyín sílẹ̀.
1: bẹẹni sa
0: ọdà
1: àmà tó ìtọ́jú òkò bẹẹ sá láti sọ lórí ọ̀rọ̀ yẹn yín sa.
0: ok
1: hello.
0: mo ń gbọ́ yín. ee o ti já o ti já.
2: ọ̀gbẹ́ kí lébùn wò kó o ṣe rí wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó ní lébi dúró.
0: 0916893 1000 0916893 1000 ilé ló pa wọ́n pọ̀ ọ̀rọ̀ ilé là ń sọ bí n tó ṣẹlẹ̀ nínú ilé òun lè rí yẹn. landlord lè pè tenant lè pè kòsẹ́ntì ò lè pè tilers lè pè architect lè pè bricklayers lè pè surveyor lè pè kájọ máa fi òye bóye lórí ètò. hello 0915333489 èyíkéyìí tó bá ti wọlé ń bẹ á gbé.
2: kò ní í sọpẹ́.
0: muftau jẹ̀lílì láti dùgbẹ̀ nílùú ìbàdàn wọ́n ní aṣọ làwọn ń tà tẹ́ bá fẹ́ mú aṣọ láti ṣí ilé tẹ́ bá kọ́ ẹ ṣé o. hello.
1: hello sir Michael Sunday ló tún pè látẹ̀lẹ́ mi.
0: ọ tiẹ̀ da abẹ́ ó yá mò ń gbọ́ yín.
1: èmi mo máa ń tẹ̀nà bára lẹ̀.
0: okay.
1: bí pé ó fẹ́ tún ṣe ó fẹ́ clear rẹ̀ mo ń ṣe clean clearing.
0: okay.
1: adà máa ń wé igi.
0: okay ó dà kò burú.
1: bóyá ilẹ̀ tí wọ̀ tí igi wà lórí ẹ̀. a máa ń wù.
0: e pe mi ta ba se tan se gbo e pe mi leyin eto ta ba je tan ma fi number mi gangan sita.
4: All right, sir.
0: Thank you, sir.
2: Ori ami ami ni e se ile ti mo
0: Sola Alabi lati Oke Ado ni Ibadan won ni supplier of building materials onise ti ta won o
2: ati wadi ta se document
0: e lo gboju o wa nikan ni abani dore wa at West Radio 893 to je fan page wa at West Radio 893 e fi comment yin sibe iyen lori Android phone yin e lo fi comment sibe ke lo si kan ni Facebook ke ba wa share ke like ke comment
2: taro wo rale ta gba document kan ni no
0: 4 bedroom flat with 2 bedroom flats and a room self contained nibo lo wa o wa ni Akilapa estate ni ilu Ibadan. Asking price here, 75 million naira. Oni won fe ta o.
2: Oluwa mi nko.
0: Won so fun ale kan po gbon ki se tenikan. E ri moran tan fun obirin yen. Ile lo sa pa won po. O si binu deru oko sita tori po ko ba obirin oni flat keji keru wole.
2: Isope.
0: Iyen si ya gboko lowo e.
2: Alayodan mi wo.
0: Won wa ni ko lo owo ko ti e si waju abi ko lo ri oke ko lo petele.
2: Pale alayo fun mi o. Boye mi
0: 0916893 1000 tabi
2: 0953334893. Emi akole o. Adibayo T-Money order. Ale ton kole sara ti won.
0: Three plots of land ni Bolowa, one ni o wa ni Agbongbon village opposite Crin iyen Koko Research Institute of Nigeria ti o wa ni oju ona off Ibadan Ijebu Ode Road. Asking price here per plot pe plot kan o je 3 million naira o ni asking price here per plot.
2: Oh, at agreement kan ba wa sango
0: ewo leyin nife si
2: obiriki
0: ewo gan leyin gan ni te fe ta abi ewo lo wu yin lati ra 0916893 1000 ni ke pe si bayi abi 0915333 4893 a gbe sori afefe ti gbogbo aye gbo
2: were igba melo ni le bi dure
0: Adisa Felicia lati ago iwoye won ni ninu architect ati surveyor ta lo ye ka gbe ise ile fun lati ko
2: Oluwa ti mi nko
0: baba gege bi awon ojogbon se so
2: ti mi nko
0: e je ngba ipele e je ngba ipele hello e ku on di radio yin yen o
5: ekrole
0: oruko yin ati bi te tin pe wa o
5: Kọláwọlé Paul láti
0: Ọlárewájú. Kọláwọlé Paul láti Ọlárewájú. Nbọ̀ Ọlárewájú wà. Ó ti já o. Ó ti já o. All right, kò burú. Ẹ ṣeun ojú òní tí yín.
2: Ilé aláyọ̀.
0: Bẹ́ẹ̀ba lórí ọ̀fẹ́ àti pè wá padà ẹ pè wá kẹ́ ẹ bá wa dá sí. Torí pé ọgbọ́n kì í ṣe tẹnìkan.
2: Èmi àkọlé o. Gbogbo ẹgbẹ́.
0: Ìjẹ́ Jọlá sọ tọmọ láńlọ́ọ̀dù tó ń báyàwó oníyàwó sọ̀rọ̀ tó jẹ́ pé lẹ́yìn ẹ̀ báyìí náà wá fún tẹ́nàntì níwèé pé kókó kú òun ilé. Ìyàwó náà ń sọ fọ́kọ ńgbà tó ń bá tẹ́nàntì sọ̀rọ̀ pé ẹ máa lọ à ń sọ̀rọ̀ lọ́wọ́. Èmi ìtúndé léyìí ń bá yan ọkọ obìnrin bá obìnrin kejì ní fúláàtì kejì kẹ́rù wọlé nígbà tí yẹn fẹ́ kẹ́rù. Ìyàwó ẹ̀ wá wò pé kí ló ń ṣẹlẹ̀ ó wá lọ kẹ́rù ọkọ ti ẹ̀ dà síta. Ọkọ ni ní sùúrù olóhun ògbà obìnrin tí wọ́n bá kó ẹrù wọlé tiẹ̀ ìyẹn yá kúnkún kẹ́rù ọkọ yẹn ó kó sọ́dọ̀ tiẹ̀ wọ́n bá gba ọkọ ẹ̀ lòun bá bọ́ta ló bá ní àṣó le tó yẹn ni pé kán yọ̀ǹda ọkọ òun fóun ló wá ń bèèrè pé kí ni kóun ó ṣe ọ̀nà wo ni kóun gbé gbà wọ́n sì ti ní kó lọ rí òkè kó lọ pẹ̀tẹ́lẹ̀ kó wọkọ̀ síwájú. Ẹ̀yin náà tún fẹ́ dá sí 0916893 1000 ìbá àṣẹ yín ló ṣẹlẹ̀ sí kílẹ̀ ẹ ṣe 0916893 1000 tàbí 0915333 4893. Ìyáàfin Adékúnlé Òjò Kristana ẹgbọ́ kílẹ̀ yín náà rí síbi tẹ wà.
2: Document bí survey building plan àbí sí ọ̀pọ̀ at agreement kan bá wa sango.
0: Ta ló wà lójú òpó yìí? Ó ti já o, network ni o.
2: Wẹ́rẹ́ de wẹ́rẹ́ ìgbà.
0: Ẹ máa tún pè.
2: wẹ́rẹ́ dé wẹ́rẹ́ ìgbà mélòó nílé bí dúró.
0: Má san mọ́ bàlì kíìs láti apá tẹrẹ wọ́n ní àyè ẹ má bínú ó yẹ kí n dá ìbéèrè àdìsá felicia tí wọ́n ní láti àgọ́ òwòye pé nínú architect àti surveyor ta ló yẹ kí a gbé iṣẹ́ ilé kíkọ́ fún.
2: Bàbá tó ń kọ́ lé ayọ̀ fáwọn kan.
0: Surveyor iṣẹ́ wọn ni láti wọn ilẹ̀ iṣẹ́ wọn ni láti wọn ilẹ̀ kan sọ ṣáìsì ilẹ̀ kan bá yín ṣe pépà jáde kí orúkọ yín wà ń bẹ̀ coordinate title size of the land ọwọ́ àwọn surveyor tí wọ́n bá buwọ́ lù ú kí ó wà lórí ìwé yẹn kan sì fún yín ní ẹ̀dá àti yín. Iṣẹ́ architect ni láti bá yín gba ìwé tí surveyor bá fún yín yẹn wọ́n wà á wò ó wọ́n gbé yẹ̀wò síra wọn pé ó dá ilé mélòó ló lè gbà yàrá mélòó ló lè dúró lórí ẹ̀ kí ni density ẹ̀ kí ni ìwọ̀n tó gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ni wọ́n yarú bátànì ilé tí ẹ fẹ́ kọ́ bóyá ẹ̀yin lẹ sọ fún ẹ pé orí ilé lẹ́fẹ́ o àbí wọ́n yẹ̀wò wọ́n wò pé n tó lè gbà rèé wọ́n sọ fún wa.
2: Èmi àkọlé o gbogbo ẹgbẹ́ mi ló ń ra.
0: Àwọn builders abánikọ́lé ni wọ́n ń pè wọ́n wọ́n lẹ́gbẹ́ pàápàá nígboro ilẹ̀ yìí àwọn gangan ni wọ́n ń pè ní abánikọ́lé ṣùgbọ́n ọ̀pọ̀ ló jẹ́ pé àdábọwọ́ ni wọ́n máa ń ṣe wọn ò fẹ́ mọ̀ yàtọ̀ láàrin surveyor àbí architect àbí engineer tí wọ́n bá ti rẹ́nìkan tán láti sọ pé construction lòun ń ṣe wọ́n gbéṣẹ́ fún ni ẹ jẹ́ ń gba ìpè eléyìí ẹ jẹ́ ń gbà. Hello, ẹ káàsán o.
4: Ẹ káàsán
0: sir. Ẹ ra màá orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Mo mọ̀ pé ẹ wà ń bẹ̀ ohun yìí yẹn tutù ẹ rọra jókòó bẹ́ẹ̀ ṣáà ń wòye pé kíkan máa sọ nìṣó ojú wo lẹ fi wò jàre.
4: Tẹ bá ń gbọ́ grab your copy.
0: Náà ìyẹn dáa bẹ́ẹ̀.
4: Ó ti wà lọ́kàn rẹ̀ láti ṣe tẹ́lẹ̀
0: ni. Ìyẹn ṣé ọkọ àbíyàwó.
4: Ọkọ yẹn.
0: Ó kàn
4: fi ọkọ tó ní sí ìyẹn ó fi wọlé sí lára
0: yẹn. All right, ibi tẹ́yìn tún gbé sí nìyẹn. Ọ̀dà àgbà ò ní tán lórí ilẹ̀ ẹ ṣé o. Ẹ ṣeun gan ni. Wọ́n ní pé ó ti wà lára ẹ̀ tẹ́lẹ̀.
2: Mi kọ́ oore ya Olúwa tèmi.
0: Ìyàwó Adékúnlé Òjó Kristánà nìyẹn o.
2: Wọ́n
0: ló ti wà lára ẹ̀ tẹ́lẹ̀ ni.
2: Oore ya Olúwa tèmi kọ́. Kọ́lé ayọ̀ fún mi o. Bóyé mi ò ní sọpẹ́. Bílé aláyọ̀ dán mi wo.
0: Ẹ̀yà tún gba ìpele ìkáwọ ẹni tó wà ń bẹ̀. Hello, ẹ káàsán sá o. Ó ti já ni o, ó já. Ẹ bá wa tún pè, ẹ tún pè, ẹ tún pè.
2: Mi ò ní sọpẹ́. Bílé aláyọ̀ dán mi wo.
0: Gẹ̀bí tí mò ń sọ bọ̀ bípẹ̀ yẹn bá wọlé àgbẹ̀ ni. Ó ní pé àwọn builders ni wọ́n ń kọ́ ilé nígboro ilẹ̀ yìí mo ní wọ́n ní ẹgbẹ́ NIOB lórúkọ ẹgbẹ́ wọn ẹ má bínú. Ṣé wàá rí ọ̀pọ̀lọpọ̀ tán bá ti rí bí surveyor kan tó bá ní òun ṣe construction àbí architect kan àbí ẹnìkan ìbájẹ́ bricklayer gan ló lòun mọ̀ nípa ẹ̀ ọ̀pọ̀ nínú wa ló ti dára dé gbogbo àárín yẹn tí a tẹ̀lé ìlànà àti òfin láti gbé ilé kíkọ́ wa òun ló jẹ́ kí ọ̀pọ̀ ilé kó máa dàwó kí wọ́n gbé iṣẹ́ tailor kan lọ gbé fún àkùpẹ́. Tẹ́ bá fẹ́ kọ́ ilé ẹ wá àwọn builders kan tó bá jẹ́ bricklayer ayín tẹ̀ ń lò ládùúgbò ni ẹ jẹ́ kó lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ bí architect engineers ò tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n sọ fún yín pé nǹkan báyìí ní kẹ́ẹ̀ṣe kò ní jẹ́ pé yín ó kàn máa kọ́ ilé tí ó máa di ẹ̀bìtìlé ara ẹ̀ lórí. Àdìsá felicia mo sọ ní belenja ìyẹn láti àgọ́ òwòye ò ẹgbẹ́ṣẹ́ yín fún àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa ilé kíkọ́.
2: Ìwẹ̀rẹ̀ ìgbà mélòó nílé bí dúró.
0: 09168931000 ni nọ́mbà tó wọlé síbi tó ẹ lè pèsè báyìí 09168931000 tàbí 09153334893 ta ló wà lójú òpó yìí. Hello.
6: Hello.
0: Hello.
6: Ẹjẹ̀ tó láyà ló pè ní o. Ẹjẹ̀
0: láyà ló pè ní o.
6: Báyọ̀
0: fi lè rẹ́ǹtì o. Ok, báyọ̀ fi lè ṣe rẹ́ǹtì. Lára mẹ́sẹ̀jì yín náà ti kà lẹ́ẹ̀kan. Lágbà Ọlọ́run a máa tà ní àgbà Ọlọ́run. Ẹ ṣeun sà. Ó dà kò burú. Ẹ ṣe. Wọ́n dúró sí ìdí rédíò gbágbágbá ni.
2: Bóyá mi ò ní sọpẹ́.
0: Má san mọ́ bàlì kíìs láti apá tẹrẹ. Wọ́n ní ọjọ́ mélòó ni building plan lè gbà kí ìjọba tó buwọ́ lù ú fún gbogbo ẹ̀yìn tí ẹ ní building plan àbí tí ẹ ti ní ṣùgbọ́n tí ẹ mọ tí ẹ ṣe.
2: Múra lẹ̀ kàn kọ́ lé sára tiwọn.
0: Ṣé ẹ rí building plan tí èèyàn bá gbé lọ sọ́dọ̀ ìjọba?
2: Àwọn
0: tó lè fà á bóyá tó lè fi pẹ́ òun ni pé ìnáwó ibẹ̀. ehen ibi to ba ye kon ti gba kini kan naira lowo yin teyin gan wo wa titi ri owo san o le je ko ma pe o sugbon te ba ti se gbogbo awon nkan ti ijoba ba bere bi assessment tax clearance atawon nkan mi atawon nkan mi ile mi to ba ni di EIA ehen gbogbo e beyen teyan ba ti wa iwe ijade ki pe ti ijoba ti won fi buwolu leyin ti inspector to ba ti lo ye site yin wo ese to ba je le ori oke ati be be lo awon engineers structural details nkan kan o ti ye yin beyen sugbon ki pe te ba ti san owo ti ijoba ba bere ni owo yin ma so mo bale kiss lati apatere
2: were de were igba mi lo ni le bi duro were de were igba mi lo ni le bi duro
0: e ma gbagbe mo so fun yin 29 September ojo yen kole kole together la fe se ipade ni laarin awa ateyin bricklayer tilers pop expert gbogbo eyin aluminium expert eyin te je welders abi eyin to je pe paint le nse tabi ti enter ehen eyin kunle kunle te je painter abi eyin to je pe decorators ni interior decorators abi se le supply granite nkan kan o se se ko je pe anything electrician abi electrical lara ile gbogbo nte ba mo se to je mo ile kiko ile rira realtors eyin tale tale tale tale e ma bo on the 29 September ago mewa ni ipade yen lo ma bere nikan ni West Radio 89.3 FM e wa fi oruko yin sile nikan ni West Radio a wa ni Alaafin Avenue Oluyole ni ilu Ibadan egbe titi bayi ni ile funfun Balawu yen wa e ti ri won ko 89.3 FM sibe konga agbon magbe bakan na e le pe number mi te ba fe foruko sile
2: 070-573-0952
0: 070-573-0952 ẹnì kan ni water collector lòun ipe gbogbo omi to ba nse lori panu le wa ipe awon gba enu ejo po sibi kan ti o je pe ko ni ma se sarasara kiri ile e tun le gbe e le gbe lo sona bi ti tank ba wa ko tun ma ro omi sibe fun yin
2: baba to nko le
0: gbogbo ru yin patapata e ma bo nibi ipade yin akimi isola lati aba ode soka Ibadan won ni 50,000 naira ni awon landlord association fe gba lowo mi kin to fa ina wole se ijoba ko le ba wa ri nkan se si ni
2: boye mi o ni sope bile alayodan mi wo ope mi apoja burata
0: gbogbo eyin te wa nikan ni Facebook yen e je koriko yun jade ori mo ti rowo yin be
2: sope bile alayodan mi wo
0: ibere ti Mr. Kimi Shola bere yen pe 50,000 ni landlord association fe gba lowo awon lati fa ina wole ibe le je new site awon kan ni won ti foju ina e boya won na e mo ye owo bitibiti owo lati ri pe ina de adugbo yen nipase opo ti won ra abi waya abi owo ise ti won fa won ajo amunawa ati be be lo ta lo wa loju pe e ja wo na e ja wo en to wa nbe e lo e ka san o
7: e ka san sa
0: e ka san sa ki loruko yin
7: toto
0: yes sir
7: emi ni engineer sile
0: sile lati apata
7: mo electrical contractor ni
0: electrical contractor
7: then at the number on clear site
0: all right sir all right okay order cool
7: ma wa to ma wa fo ko le la gba wa lohun
0: order no problem no problem e number ni
7: e je se CD CD si wa nbe yen
0: ki le pe
7: CD CD CD CD CD
0: okay won si nbi bayi
7: Okay.
0: So e pe number mi ta ba se tan.
7: All right.
0: Ma fi number mi sita. E se sir, thank you.
2: Tole ayo fun mi o. Boye mi o ni sope.
8: bile alayo don mi wo
0: 0916893 1000 number to wole si studio ni at 0915333 4893
8: emi o ni sope bile
0: ya bi nti mo nso bo pe en ti won awon owo ina owo waya owo opo nkan kan o sese kojo ni ara adugbo ngba lowo yin o si ti di pe nkan ti awon eyan ma nse ni nitori pe igi kan ki dagbo se o ke fowo suwo po pelu awon ara adugbo yin ni won le ni ke ma san die die ki se dandan e kan na e seun Akim Isola lati Abode Soka Ibadan
8: lori ami ami ni e se
0: eni kan tun re won ni kilo le fa ki ile sadede dawo lule leyin ti won ti ko bi odun meta seyin kike lomo ola won ni lati ibode nilu Ibadan
8: building plan abi si of
0: be ba rile to ba dawo a je pe ohun ti won fi se yen materials awon ohun elo ikole yen ko gbe won to tabi apopo re ko bojumu to tabi awon to se ki se akose mose nitori pe igba mi wa won le nikan lo bag cement meta sibi kan kan ba fe lu ogbon atinuda won kan lo ma lu 1.5 bag you mehe leyin wa ola gbogbo ru nkan ba lo le fa kile dawo ti foundation no ba da abi awon ti o je ko sise yen gangan to je pe won kan wo pe se beyin o nise eyan ma bo ni site e ja jo sise o sa le post kini yen concrete ti o si mo se yen se gbogbo awon to le fa ni yen tabi ka ma tele ofin ati ilana ninu iwe ti iwe aworan ile ti won ya tabi ka wo pe okay 3 bedroom lo wa nbe e ja so di 4 bedroom fun rara wa o ti ni nkan ti won won o ti ni density to le gbe o ti ni iye irin to ye ki o wa nbe fun yara meta teyin so di yara merin ati be lo ati be lo e seun oju oni ti eyin na kike lomo ola lati bode ni ilu Ibadan
8: emi akole o gbogbo egbe mi lo rale kan kole sara ti won emi akole
0: ogbon mi ma ise tenikan
8: akole o
0: gbogbo itemi nso yen
8: mi lo rale
0: emi o gbon ju yin lo o
8: ati won
0: sugbon bo se ri niyan eyin na le ni te fe fikun eyin e sa pe wole ke so ke ja mo ruse teyin se
8: e se ile ti mo ba ko ko ni wo mo mi lori ami
0: enikan re o ni emi mo ni pa ka letais ayinde omo tosho lati ido nilu Ibadan
8: tobe bagbe foundation papo biriki ati cement
0: ile kan re fun tita 3 bedroom and a room self contained at Shinko village oni ido lo wa ni ido local government asking price say oni 13 million naira a plot of land at Larike area Ologun Eru Ibadan won na no won da o wa nibi ti o teju asking price say won ni 10 million naira ni ibere kan ri bawo ni mo se le ri iwe building plan mi se Mrs. Odetola from Egbeda Ibadan e pe mi ta ba se tan leyin eto e pe mi 0705733 0952 oni number mi e se supplier of granite and sand ni se temi Sola Tomiwa lati odu ona kekere Bolaji Olubumi lati Oluyole Ring Road akose mose ni mi to ba je ti aluminium works office complaints upstairs at Alexander and Arapaja odu ona won lo wa fun tita o asking price here ti Alexander won ni 75 million naira whereas ile to je ti odu ona Arapaja won ni 65 million naira ni
8: gbogbo mi lo rale kan ko le sara ti won
0: Mr. Alex lati Alex lawyer won ni order la won se jade ta won si tun kunle painter ati paint maker won ni oni se awon Mr. Alex lati Alex lawyer
8: mi wo mo mi lori ami
0: eni kan ni e ma se damu mo ti e ba fe ra pako ise temi ni Bile Aminu Ilori lati Ewekoro we oda ko buru e se te n gbo wa lati Ewekoro
8: papo biriki ati cement papo bunoku were de were igba mi elo ni le fin duro
0: filling of gas oni ise ti temi o fun ina dida ta lo so be e sunny gas won ni lati popo oyemoja awon na ni won pe wa wole lekan e se oju oni ti gbogbo wa asiko yen lo die die
9: where are they where?
0: Ekan magbagbe 29 September lago mewa laaro nikan ni West Radio ni 89.3 FM loluyole nbi pelu eto ta pe ni call it together a fe se ipade yen ke ma ta gas gan ara wa na nitori inu ile won tin lo ati building materials atente je talas POPS part gbogbo yin ni eto yi wa fun bricklayer aluminum expert welder eyin te tin foruko sile e se o eyin to ba ku te fe foruko sile abe ni ile abile te fe ta abi o wu yin en ke ra lara nta npo lowo eni oro kan tabi omi ti e fe so iyen lori eto ta pe ni kole real estate fun gbogbo wa yi eyin sha ma bo lon di 29 number ti e pere ti e ba wa sile West Radio lati foruko sile eyin te wa lori ofe ati wa epe number yi 070-5733-0952 ojo mejo la fi pade si ni agbara Olorun ba
9: wo ma mi lori ami ami ni e se
0: gbogbo bi e ba se rin ti e ba se nse kakire e ja ri pe ta ba nkole ka ma de ibi ti le ara wa lori o Kalu awon materials to ba ye kalu osise akosemose to ba ye kalu ni e ja lu e ma je manage nti o se manage loro le kiko
9: were de were igba mi lu ni le bi duro were de were igba mi lu ni le bi duro
0: adekunle speak louder luruko temi baba kole baba gbele kale te ba ni baba feel at home omi eko na ni titi de ojo mejo ta pade lori akotun eto ta pe ni kole real estate fun gbogbo wa e ma pe number yi 070-5733-0952 ope pataki lowo awon engineer mi engineer Steven Ige ati awon iko won ti won jo ngbe soke gbe sile tan moju to gbogbo e mo dupe lowo awon alase ikanni West Radio gbogbo yin e ni subu daanu ni agbara Olorun oba a pade ni ojo mejo lori eto ta pe ni kole real estate fun gbogbo wa titi di igba na ojo ni ti wa o ile ta ba ko ko ni wo mo wa lori o e ba nsami e
9: Ile alayo gan mi wo ope mi apoja murata emi akole o gugu egbe mi lo rale kan kole tara ti won emi akole o gugu egbe mi

0: Hello?
1: Hello?
0: Hello?
1: Àwọn gbèsè yẹn náà ó ṣe àwọn.
0: Ẹ̀hẹ́n, dẹ́n kí o sọ̀rọ̀ ń ṣubẹ́.
1: Àwọn ẹlẹ́gbẹ́ mú nkẹ́ ìsì.
0: Nkẹ́ ìsì, ẹ̀hẹ́n. Gínì bù ọ̀ Gínì bù ọ̀ n'asùsù ìbò ọ̀.
1: Ọ̀ OR àbí?
0: OR, ẹ̀ ọ̀gbìn nǹkan ọ̀pùtàrà n'asùsù ìbò.
1: Mà ọ bụrụ. Mà ọ bụrụ mà. Bẹ́ẹ̀ ni mà.
0: Ma o r gini bu o o ma okay ma bu
1: ma da yo bi pomo o di e jai wa ta se abu ma o buru ba ya ti bi wo mo se mo wai
0: wo
1: ti mo wai
0: e yin tere e yin tere e da ru yin tere mo mo bu
2: o bi a ko bi mo o bi a ko bi mo o bi a ko bi mo
0: o o aro maọbụ maọbụ maọbụ nka maọbụ nka ya bụ ọ maka ndị eji ekwuru ihe a maka ndị igbo na-asụ ngiri igbo ọ bụ na ịmah ihe a na-akpọ ọwụ maọbụ nka maọbụ nke ọzọ onye na-akpọ m ugbu a helo helo helo
3: ehihie ọma
0: onye na-akpọ m nwada ogochukwu
3: Ee.
0: Olee ebe isi akpọ? Nke a bụ isi na-akpọ nwa Ada Ogochukwu.
3: Esi n'akpata.
0: Akpata, ehe. Gere nke ị chọrọ ka m nye gị.
3: Achọrọ m nke itoolu.
0: Nke?
3: Itoolu.
0: Nke itoolu.
3: Ee.
0: Ihe dị na nke itoolu bụ, gedu ọrụ aka eji mara ndị Akwete nke dị na n'ime Abia steeti. O nwere ebe a na-akpọ Akwete. Gịnị ka eji mara ndị obodo a? Akwete. Ha, Mada Ogochukwu zati ya o. Gedu ọrụ aka eji mara ndị Akwete nke dị n'ime Abia steeti. O nwere ihe eji mara ndị a.
3: Ọ nwere ụmụ
0: ọ dị mma kpochie ọ ha.

kíní ẹ̀ka alẹ́ ẹ̀sìnkú iṣẹ́ látàárọ̀ àkójọpọ̀ ìròyìn ilé wa Monday City gbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbémágbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàrin Avenue Olúwẹ̀lẹ̀ Estate Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yín. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ gbé ìgbésẹ̀ ṣíṣàmúlò ìmọ̀ ẹ̀rọ fún àyẹ̀wò àti ìfìdímúlẹ̀ àwọn ìwé ẹ̀rí ètò ẹ̀kọ́. Àjọ INEC ti mú ọjọ́ 19 oṣù kẹsàn-án fún àwọn ètò ìdìbò láti dí àwọn ààyè tó ṣòfò ní ìpínlẹ̀ mẹ́rin. Àjọ EFCC ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé gbogbo àwọn nǹkan tó rí gbà ni wọn yóò ṣàmúlò rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ. Ẹgbẹ́ òṣèlú APC ti fagilé ìwé ẹ̀sùn tako àṣeyọrí ìtúpadà yọ̀sípò Adeleke. Ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nípasẹ̀ ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ ti kéde wípé gbogbo àyẹ̀wò àti ìfìdímúlẹ̀ àwọn ìwé ẹ̀rí ètò ẹ̀kọ́ ni yóò jẹ́ lórí ẹ̀rọ ìgbàlódé. Eléyìí tí ó mọ fagilé àbẹ̀wò àwọn tó fẹ́ gbà síṣẹ́ sí ilé-iṣẹ́ náà. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí adarí fẹ́tọ̀ ìròyìn àti ìkànsí aráàlú ilé-iṣẹ́ náà. Ìyẹn ò borí owó Fọláṣadé tó fi léde lónìí. Níbẹ̀ ẹni tí ṣe mínísítà fẹ́tọ̀ ẹ̀kọ́ ìyẹn ò tún jí Aláùsá ti ń ṣàlàyé pàtàkì ètò náà. Eléyìí tó wà ní ìbámu pẹ̀lú àlàálẹ̀ ètò ìrètí ọ̀tún Ààrẹ Bọ́lá Tinubu. Lábẹ́ ètò yìí ni gbogbo ìwé ẹ̀rí léyìí tó wà lọ́wọ́ àwọn tó ń wá iṣẹ́ yóò di ṣíṣàyẹ̀wò fún ní ojú òpó ayélujára ilé-iṣẹ́ náà tó ń là kalẹ̀. Àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí INEC ló ti mú ọjọ́ 19 oṣù kẹsàn-án ọdún 2026 fún ètò ìdìbò fún àwọn ipò márùn-ún tó ṣòfò ní ìpínlẹ̀ mẹ́rin. Ẹtí ṣe akọ̀wé fẹ́tọ̀ ìròyìn àjọ INEC Túndé Ọ̀kẹ́tọ́lá ló sọ eléyìí di mímọ̀ lónìí nílùú Àbújá lásìkò ìfọ̀rọ̀wélọ̀ pẹ̀lú àwọn oníròyìn. Àwọn ètò ìdìbò náà ni yóò wáyé ní ìpínlẹ̀ Gombe, ìpínlẹ̀ Bauchi, Delta àti ìpínlẹ̀ Kano fún ilé aṣòfin àgbà kan àti ilé aṣòfin ìpínlẹ̀ mẹ́rin. Ètò ìdìbò ọ̀hún ní ìrètí wà wípé yóò fún àwọn olùdìbò lórí ọ̀fẹ́ láti yan àwọn ènìyàn sí àwọn ipò lè tó ṣòfò náà. Ẹni tí ṣe alága àpapọ̀ fún àjọ tó ń gbógunte tí ṣe owó ìlú kúmọkùmọ tí a mọ̀ sí FCC ìyẹn Ọlá Olúkóyèdè ti fi dá àwọn ọmọlẹ́ẹ̀dẹ́ Nàìjíríà lójú wípé gbogbo àwọn nǹkan tí àjọ náà rí gbà lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ ni wọn yóò ṣàmúlò rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ ìdarí rẹ̀. Olúkóyèdè ló sàmì ìdánilójú yìí lónìí láàrin onírúurú ọ̀rọ̀ tó ń lọ káàkiri nípa bóyá kí orílẹ̀-èdè Nàìjíríà kó ṣe ìdásílẹ̀ ilé-iṣẹ́ léè tí ó mọ̀ rí sí bíbójútó àwọn nǹkan léè tí àjọ ń bá rí kójọ láti ọwọ́ àwọn ilé-iṣẹ́ ìjọba. Alága náà tako èròǹgbà yìí pẹ̀lú àlàyé wípé àwọn nǹkan lè tọ́rí gbà ọ̀hún ó pọ̀ níye kọjá kíkó sábẹ́ ilé-iṣẹ́ kan lọ. Ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí a túmọ̀ sí APC ti fagilé àwọn ìwé ẹ̀sùn méjì tako àṣeyọrí ìpadàyọ̀sípò gómìnà Adémọlá Adeleke. Ìwé ẹ̀sùn ọ̀hún ló wá láti ọwọ́ agbẹjọ́rò ẹgbẹ́ òṣèlú APC ìyá agbẹjọ́rò Olúṣèyí Ọ̀yàgbilé lórí ìtọ́dẹ̀ fi ṣọwọ́ sí àjọ tó rí sí awuyewuye tó jẹyọ níbi ètò ìdìbò pẹ̀lú ìkọ́wọ́rin ẹni tí ṣe igbákejì olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú náà ìyẹn onímọ̀ ẹ̀rọ Káyọ̀dé Adéretì léè tó dẹ̀ buwọ́lù lórúkọ Bọ́lá Oyèbáyí àti àwọn adarí míì nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bákan náà ni àwọn ikọ̀ òfin míì léè tó kóra wọn jọ tí Abiodun Láyọ̀ọ́nú SAN tó léwájú rẹ̀ ó tako ìwé ẹ̀sùn ọ̀hún lónìí wípé ẹgbẹ́ òṣèlú APC pé kò tako àbájáde ètò ìdìbò náà.
ọkọ̀ elétò àbò ìpínlẹ̀ Ọ̀yọ́ tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn ti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti lílo ìlòkulò oògùn tí a mọ̀ sí NDLEA láti gbógun ti ìlòkulò oògùn àti àwọn ìpèníjà ètò àbò lẹ́ẹ̀tọ́ fi ara pẹ́ ní gbogbo ìletò tó wà ní ìpínlẹ̀ yìí. Ẹ̀tí ṣe kọmíṣọ́nà àfẹ́tò ìròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tún Oyèlàdé nínú àtẹ̀jáde tó jáde lónìí nílù Ìbàdàn tí ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ ló ti ṣàlàyé wípé ìbáṣepọ̀ ọ̀hún iná ṣe ìrólágbára fún lásìkò ètò ìlanilọ́yẹ̀ ọlọ́jọ́ kan lẹ́ẹ̀tí àjọ NDLEA ṣe àgbékalẹ̀ fún ikọ̀ Àmọ̀tẹ́kùn. Ọ̀gá àgbà àjọ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ajagunfẹ̀yìntì Ọláyinka Ọlágójú lẹ́yìn tí adarí fẹ́tò ìṣúná wọn ìyẹn abilékọ Àdìgún Yétúndé tó ṣojú fún nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ orúkọ púpọ̀ lọ́wọ́ àjọ NDLEA fún ètò náà pẹ̀lú àlàyé lórí pàtàkì ètò ìdánilẹ́kọ̀ọ́ àtìgbàdégbà fún àjọ Àmọ̀tẹ́kùn ní pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò ìlú. Àjọ ìjọba àpapọ̀ fún lílo oògùn àti oúnjẹ jíjẹ lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NAFDAC tó ṣàlàyé wípé òun ní àmójútó tó dáńtọ́ lórí àwọn epo pupa fùfú àti àwọn oúnjẹ ìbílẹ̀ míì lẹ́yìn tí ò ní orúkọ tó ń tà nínú ọjà. Ọ̀gá àgbà àjọ NAFDAC ọ̀jọ̀gbọ́n Mojúsọ́lá Adéyẹyẹ ìlọ́sọ eléyìí di mímọ̀ lánàá nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí akitiyan àjọ ọ̀hún nínú ìgbógun ti àwọn nǹkan ayédèrú jákèjádò orílẹ̀-èdè yìí. Ó sọ̀rọ̀ lórí epo pupa léètọ́ fi aró àti àwọn nǹkan tó lè ṣàkóbá fún ara sínú rẹ̀ pẹ̀lú àwọn nǹkan aburú míì léètọ́ máa gúnmọ́ fùfú. Ó ṣàlàyé síwájú wípé àṣẹ iléeṣẹ́ ọ̀hún kò ju lórí àwọn oúnjẹ léètọ́ pèlò tó dẹ̀ ní àlẹ̀mọ́ orúkọ lára lọ. Ó pàrọwà sí àwọn ìpínlẹ̀ àti àwọn aláṣẹ tọ̀rọ̀ kàn láti ṣètò ìrólágbára fún àmójútó àwọn oúnjẹ ìbílẹ̀ tó ń tà nínú àwọn ọjà. Èyí ló pe ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. A mú àfihàn pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà nípasẹ̀ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ti kéde wípé gbogbo àyẹ̀wò àti ìfìdímúlẹ̀ àwọn ìwé ẹ̀rí ètò ẹ̀kọ́ ni yóò jẹ́ lórí ẹ̀rọ ìgbàlódé léyìí tí ó mọ fagilé àbẹ̀wò àwọn tó fẹ́ gbà síṣẹ́ sí ilé iṣẹ́ náà. A mú wa fún pé àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ló ti mú ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án ọdún 2026 fún ètò ìdìbò fún àwọn ipò márùn-ún tó ṣòfò ní ìpínlẹ̀ mẹ́rin. A tún mú wa fún yín pé ẹni tí ṣe alága àpapọ̀ fún àjọ tó ń gbógun ti ṣíṣe owó èlò kùmọ̀kùmọ̀ tí a mọ̀ sí FCC ìyẹn Ọlá Olúkóyèdè ti fi dá àwọn ọmọlẹ́dẹ Nàìjíríà lójú wípé gbogbo àwọn nǹkan tí àjọ náà rí gbà lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ ni wọn yóò ṣàmúlò rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ ìdarí rẹ̀. Lákòótán a mú wa fún yín pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí a mọ̀ sí APC ti fagilé àwọn ìwé ẹ̀sùn méjì tako àṣeyọrí ìpadà ìyànsípò gómìnà Adémọlá Adeleke. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ìlówà láti ọwọ́ Kúnlé Olówó àyíwá láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn iléeṣẹ́ wa lójú òpó WhatsApp àbí lórí ẹ̀rọ ìpè tó bá ní ìròyìn tẹ́lẹ̀ fi tó wa létí lójú òpó 091-6893-2000. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa Ọlọ́run yóò bùkún yín ọ̀run ayọ̀ lásán.

0: 99.3 FM. Be the megaphone for your business success. You won't regret it.
1: Bá fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o àfetiwà gbé tiyín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM kùkù lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ ilé iṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yìn ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ wò ẹ tọ́ wò jọ Ọ̀gá mi Master, kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ blue. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà.
2: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peaks. We're on Instagram at Wells Radio 893, Facebook Wells Radio 893 FM fan page, X Wells Radio 893. Follow our WhatsApp channel Wells Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
3: Iná bara ó ta ojò pa mí ó ka yọ́ lára ọ̀rọ̀ rìgìdì bọ́lulẹ̀ fún wa ara wa. Tètè jáwọ́ ìwà tí ò da kó o jáwọ́ ńbẹ̀. Bọ́mọdé bá rí anínní, dágbà bá rí anínní. Wọ̀ tún wò sí gbágbédé méjì yọ fọ́fọ́n. Tètè jáwọ́ ètòkè ètòkà tí ó máa lalẹ̀ ká. Níkàn ni West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago méjìlá òru. Ìpàdé dọjọ́ Tuesday pẹ̀lú àdìgún òbẹ̀rù abí gbogbo ara kìkì ìjà. Jákè sòkan pàkárí ká dire ètò bí ẹni dirogun Mr. Sanitizer. Tètè jáwọ́ fún ìkéde tàbí ìpolówó ọjà bẹ́ẹ̀ fẹ́ fọ̀rọ̀ tó àdìgún létí 08086197436 08086197436. Tètè jáwọ́ ìwà tí ò da ni kátà gbọ́ta pàyà tí ò da ni.
4: Àwọn àtòlè sọ àlẹ́ wa.
5: Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà. Ta bá ń sọ̀rọ̀ nípa rédíò nípínlẹ̀ Ọ̀yọ́, mọ́lẹ̀ oṣù sí o àfẹnti ọ̀bánilé Bálayé West Radio 89.3 FM ibẹ̀ la gbé wàyí ní Olúyọ̀lé Ìbàdàn. Akí gbogbo àwọn olùdarí rédíò bí o, akí ọ̀gá àgbà alákòóso àti àwọn ìsọ̀gbẹ̀ ẹnjiníà àti gbogbo ẹ̀yin presenters lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀jì. Inú mi dùn fún rédíò yìí, mo máa ń gbọ́ gbogbo ìgbà torí wípé òjò ọ̀bẹ nìkan sọ̀tá ni bí ẹ ṣe ń sa Hausa bẹ́ẹ̀ ni ń sọ ti Yíbò. Ẹ mọ̀ gbọ́ ti Yíbò kedúkedù ọdúnmá, ẹ mọ̀ gbọ́ ti Hausa ń bẹ̀ iná Kwana iná Gèjà, ẹ mọ̀ gbọ́ ti Yorùbá. Ọ jẹ́ kí n mọ̀ wípé rédíò eléyìí ó tún ní agbára ju rédíò ẹlẹ́kùnjẹkùn lọ. Adúpẹ́ pé òkun ìlọsíwájú yóò máa bá wa o. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ Àdábánijà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin. Àtèwé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ẹ̀dí ẹ máa gbọ́ West Radio 89.3 FM.
6: West Radio 89.3 FM.

0: 89.3 FM on the Goma.
1: Iná bara ó ta ojú pa mi ó kàyọ́ lára olórí ìdìbò lulẹ̀ fún wàrà wa. Tètè jáwọ́ ìwà tí ò dá kó jáwọ́ ń bẹ̀. Bọ́mọdé bá rí anínní dágbà bá rí anínní. Wọ̀n tún wò sí gbágbédé méjì yọ fọ́fọ́. Tètè jáwọ́ ètòkè ètòkà tí ó máa lalẹ̀ ká. Níkàn ní West Radio 89.3 FM ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́wàá àbọ̀ alẹ́ di aago méjìlá òru. Ìpàdé dọjọ́ Tuesday pẹ̀lú àdìgún.

jẹ́, jẹ́ kí agbára rẹ kí ó máa jọba, jẹ́ kí ògo rẹ kí ó máa jọba, jẹ́ kí ìmọ̀ rẹ kí ó máa jọba. Bí a bá wá rí ẹni náà tó dúró lórí igi wípé òun ò ní jẹ́ kí àwọn tí ó rìn nílẹ̀ ó kọjá, ṣèbí ibi tí agbára rẹ̀ bá dé ni ó mọ̀. Ẹ mọ̀ káàlẹ̀, ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní tètè jáwọ́ níkànnì tá a wà yìí, West Radio 89.3 FM.

Ìwà ọmọ ní mọ́mọ́ sòkí gbẹ́ ọmọ tó bá jẹ́ tẹni, ọmọ ẹni náà ni ọmọ àlìní sì fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀. Orúkọ ọmọ nìjánu ọmọ. Àwọn òbí tí wọ́n sọ ló kọ, kó o lè ba wúlò fẹ́ bí kó o lè ba wúlò fara ni. Ó yẹ kó o rántí ìgbàkan tí wọ́n sọ lórúkọ tí wọ́n bí ẹ sáyé, tó jẹ́ pé náà ìyá ń dùn iná bàbá ń dùn páwọn bímọ. Ìwọ́ tún rèé, ọ̀kan làwọn ni ọ́ nínú ọmọ. Àwọn bí ojú ni ọ́ nínú ẹbí. O wá ti lọ tẹsẹ̀ bọ ìdágbẹ́, o ti lọ tẹsẹ̀ bọ gò. Lọ́dọ̀ àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ bayé ẹ jẹ́, o ti wá ń jẹun ráyé ẹ bàjẹ́. Àkọ́kọ́ o ni wípé ó yẹ kó o ronú. Ọmọ tá a bá bí, tá a pọ̀ lẹ̀. Ó yẹ kó o ná o ronú àti lè pọ̀ yàn lẹ̀ débi wípé òun ó tọ́jú ẹ̀. Kì í ṣe kó ká wà pọ̀ yàn lẹ̀ lásán. Òun ló jẹ́ kí àdìgún òbẹ̀rù gbogbo ara kèkè ìjà ń ó sọ̀rọ̀ kan lálẹ́ yìí lérí ọ̀rọ̀ ẹ̀yìn àwọn. Ọ̀bàyé jẹ́ kan. Tó jẹ́ pé wọ́n ti wá fẹ́ sọ di àṣà ní gbogbo ìgbà wọ́n ti rí gẹ́gẹ́ bí nǹkan gidi. Wọ́n á mọ bayé àwọn ọmọ jẹ́, wọ́n á sì mọ rí gẹ́gẹ́ bí n tó dáa. Ẹ dákun, ẹ bá ń sọ fún àwọn òbí tó jòbí gidi. Òbí gidi ni o, yàtọ̀ sí àwọn pàpàǹlagi òbí. Ẹ bá ń sọ fún àwọn ìyá tí ò kìí ṣe ìyá yàwú. Ẹ bá ń sọ fún àwọn ìyá tó yàtọ̀ sí àwọn ìyá yàwú Mother Association. Ẹ bá ń sọ fún wọn kí wọ́n wọlé wá. Kí wọ́n wá gbé tò tètè jáwọ́ tòní. Torí wípé ọ̀nà tẹ́ ẹ lè gbà láti tọ́jú ọmọ pọ̀, ìrìn tẹ́ ẹ lè rìn lórí ọmọ tẹ́ ẹ fi jèrè ọmọ pọ̀. Àbẹ́ẹ̀ mọ̀ ni. Àwọn ìyá àjá àràbùkà kan ni wọ́n bayé ọmọbìnrin nílé ọkọ ẹ̀ ni wọ́n bayé ẹ̀ jẹ́ láti ilé ọkọ ẹ̀ ni wọ́n àjẹ́ kó jẹ́ nǹkan kan mọ́. Ni wọ́n àjẹ́ kó wúlò nílé ọkọ. Ni wọ́n àjẹ́ kó wúlò. Fáànfà ni ara ẹ̀ gan-an.

Àwọn tí wọ́n fẹ́ gbọ́n mọ́ ọgbọ́n tí wọ́n ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti jókòó sí ìdí àpótí rédíò wọn. Wọ́n fẹ́ fọgbọ́n tí wọ́n ní kọ́ ẹlòmíì. Àwọn ibìkan wà tá a wọ̀. Ẹ̀yìn ẹ kàn wò wípé ó dàbí pé àdìgún òbẹ̀rù agbogbo ara kèké ìjà. Ó fẹ́ mọ́ tọwọ́ bọ àwọn agbègbè kan. Nípínlẹ̀ Ọ̀yọ́, a dẹ̀ tọwọ́ bọ̀. Ìdí tá a fi tọwọ́ bọ̀ rèé. Mo sọ̀rọ̀ kan lórí ètò yìí wípé ọ̀pọ̀lọpọ̀ míì wà tó jẹ́ pé kò mọ alága àjọba àbílẹ̀ rẹ̀ ó kàn mọ̀ pé alága àjọba àbílẹ̀ wà ni. Ṣèbí a ní alága àjọba àbílẹ̀ a ní gómìnà. Láàrin gómìnà sí alága àjọba àbílẹ̀ ló kó àwọn kan kọmí àwọn ọ̀nà láti débẹ̀. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ mọ̀ yìí bó o lẹ́sẹ̀ fẹ́ dá wọn lẹ́bi ìgbà tán bá ṣe ń tẹ́ ẹ fẹ́. Kákí èmi ó sọ o, kákí gómìnà yìí, gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. Nípínlẹ̀ Ọ̀yọ́ láàrin ibi tí ó yẹ kí ìjọba àpínlẹ̀ kí wọ́n ṣe, yàtọ̀ sí ìjọba àbílẹ̀ wọ́n ń ṣe. Ṣùgbọ́n àwọn kan tó jẹ́ ìjọba ìbílẹ̀ àwọn yẹn sọra wọn di gidi gan kú, wọ́n sọra wọn di kanajẹ́gbọ́n, wọ́n sọra wọn di tí ò fẹ́ wúlò fúnlù tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn ń dìbò fún wọn wọ́n ń wọlé. Bó jẹ́ bò méjì, bó jẹ́ bò kan, bó jẹ́ kinní kan, bó jẹ́ gbá bó jáwo, ṣé bí wọ́n ń dìbò fún yẹn ń wọlé ni. Ẹ̀yin náà wò ó. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ sọ pé ẹ̀ ní ṣe dáadáa sí wọn. Àwọn tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ ṣe dáadáa sí yìí, ọjọ́ kan ń bọ̀ tí wọ́n á padà síjú sí yín, a ti bẹ̀rẹ̀ báyìí láti máa síjú sí yín. Torí àwọn agbègbè kan wà nípínlẹ̀ Ọ̀yọ́, agbègbè ni o. Ṣé ẹ mọ̀ wípé àti kọjá amọ́rúwá àti kọjá ọ̀kadà gan làálàá ni. Inú ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ló sì wà. Àwọn ìjọba àbílẹ̀ kan ló wà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn ò bá wí bọ́n bá sọ, àdìgún òbẹ̀rù agbogbo ara kìkì ìjà tètè jáwọ́ lè mọ́ tètè débẹ̀ o. Ẹ gbọ́ mi o, tètè jáwọ́ ó lè mọ́ tètè débẹ̀. Àwọn alága àjọba àbílẹ̀ kan wà tó jẹ́ wípé wọ́n ti mú iṣẹ́ wípé ansa ti fà wọ́n bẹ̀ náà. Wọ́n ti fà wọ́n bẹ̀. Ṣèbí káwọn ó kàn máa jẹ́wó ni káwọn ó máa jẹ́wó. Iṣẹ́ ìlú tó yẹ kán ṣe wọ́n ṣe. Wọ́n ní ẹlẹ́rù ní kọ́kọ́ gbé níbi tó ti kọfẹ́, ẹlẹ́rù ní kọ́kọ́ kọfẹ́ rẹ̀. Káwọn èèyàn tó wá rí kan tó bá fọwọ́ kan torí wípé ọmọ tó bá sí pa là á gbé. Kí gómìnà ò tó lè bá àyàn fọwọ́ kan nǹkan níjọba àbílẹ̀, wọ́n á ti rí i pé alága àjọba àbílẹ̀ aṣojú ní consistency tí wọ́n wà tí alága àjọba àbílẹ̀ yẹn wà, wọ́n á ti rí wípé ẹni yìí àwọn méjèèjì wọ́n káàtó wọ́n gbìyànjú. Ṣùgbọ́n ìgbà tán bá wá gbìyànjú tẹ̀yìn náà ń fọwọ́ bo ìkámọ́ra tẹ̀ǹdé mọ́ra ọmọ wa ni bẹ́ẹ̀ ìyá sì ń jẹyín ẹlòmíì ilé epo ní páàkì mọ́tò sí. Wọ́n páàkì mọ́tò wọn lọ yọ brain bus sí mọ́tò lọ. Ẹ wá fẹ́ máa mú ọlọ́dẹ tí ń sọ ilé epo. Ṣó ń lo ní káìmọ́ ní street tẹ́ fi gbé wọlé rí. Ẹ gbọ́ mi o. Òun kọ́ ló ní ẹ mọ́ ní street tẹ́ fi gbé mọ́tò wọlé. Ní ọ̀nà Omi Àdìo, àwọn agbègbè kan street by street kan wà ń bẹ̀ tó jẹ́ pé àánú wọn dẹ̀ ń ṣe mí. Torí ọ̀kadà lásán ò lè wọbẹ̀. O gbọ́ mi, ọ̀kadà lásán kò lè wọnú bẹ̀. Ngbà tọ́kadà ò lè wọbẹ̀. Ṣé ni mọ́rúwó wọ̀ àbí iná gbé mọ́tò wọ̀? O bá ra jíìpù mẹ́rin papọ̀, wrong way, ọ̀nà tí ò yẹ kó o gbà ló padà lọ gbà wọlé. Ẹ wá dákun. Bá a bá pè pé kò tó nǹkan, ọ̀nà tí ó gbà tó nǹkan ní ń bọ̀ yìí o. Ẹ wo àwọn agbègbè kan níjọba àbílẹ̀ tó jẹ́ wípé àwọn ìjọba àbílẹ̀ kan ń ṣe dáadáa, àwọn ìjọba àbílẹ̀ kò ń ṣe dáadáa. Ẹ wo àwọn agbègbè kan láwọn ìjọba àbílẹ̀ kan nípínlẹ̀ Ọ̀yọ́ yìí. Tó jẹ́ pé ìfàsẹ́yìn ń dé bá wọn nípa wípé wọn ò rí ojú ọ̀nà rìn. Wọ́n á máa gbàdúrà ni Ọlọ́run mọ́jọ́jọ́ òwúrọ̀.
Olorun eyin ninu Oluyole nbi awa ta ngbe be to je pa ngbe be se bi tori pona wa yokululu o yokululu ale fezeri ale gokada ale gokeke abi ko sin tagun tagun nbi yato si caterpillar ko da gan baba fi caterpillar le eyogun e dakun mo se se fe wonu eto toni ni mo kiyin gbogbo eyin agbagba gbogbo eyin to je pe e nsona kile aye o le to e nsona kile aye o le da gbogbo awon omo ti won ya omo ganfe omo sadugbo larun sadugbo lofo awon omo to je pe omo kuloko iya ogbo nle awon omo takasufe mi to je pe awon okorin hip hop ti won ni ah twale twale twale twale won ka woke owo ti won ka oke yen ki lo de teyin na o le so pe ke gba ni mo ke ri ni ri wi pe kan ka wo kan mo ka woke fe yin na eh dani dani iba ni lagba ati keke ni ni dani dani ti nba ni lo ere te nsa kiri ensare loni ensare loni e fe do lola loni e fe do lola lola won ti towo yin bo so olo de bi wi pe kakake ri yo e le ri yo idire o kakake ri owo yen yo o ti fe di mali e mo kan lu ayalo ke o yen ni mali ki ya obin di ni o ti fe di mali o ti fe gan tori be jaba ti gbe eja kika to gbe te wa fe sese ka ona dati oni kan o loro awon omo sadugbo larun sadugbo lofo ti won so ra awon di kan je gbo kale to je wi pe won ni meji ju igbo lo won ni meji ju iwa abaje lo won ni meji ko se en to jo won loju de bi pe kaka ki awon eyan o jo won loju drug ni won fi reason leyin te ba ti gbe colos leyin ti won ti gbe eyes leyin ti won ti gbe loud leyin ti won ti gbe baba leyin ti won ti gbe kana adigun beru agbogbo ara kiki ija iwa kebe kebe idojuti niyan yo wa tun po fun won daada debi pe iwa ta ni omumi ti won hu o de nbaye won je lawon ona kan adigun e ba mi pe won mo ni ka e ba npe awon iya mo ni ka e ba npe baba re iya re ni mo ni ka e pe to je iya gidi abi eyin to je pe eyin gan mo wi pe iya ajaro iya ajara buka ni iya ti nto omo yi idire o awon iya kan wa to je pe ti ni won ma iya ko ti iya ko ti won o fe pe tan ni iya ko ti e wo opolopo aye omo ti n baje loni ki se po mama baje agbegbe ti o latun se ki se ko mama mo ni atun se awon omo to sora won di alokolo n ki gbe kan je gban pani lekun jaye yi ki se po mama di pani lekun jaye iye yidu e mo yi koko be e mo ba nlu mo ba fowo kan mo kan ladugbo aye ti mo e won so oro kan nipa agbegbe kan to je pe ati yawo atomo o ategbon ataburo oju kan gbogbo won to gbogbo eyin te je olopa te je uniform man olopa soja mupo inu mi odun ka egbe to taleyi ja kan so kan pa kan ri ka dire eto bi eni dirogun Mr. Sanitizer.

0: Kí ló rúkọ ẹ?
1: Ibrahim Balogun.
0: Ibrahim Balogun, ọmọ ọdún mélòó ni ẹ?
1: 28 years.
0: 28 years. School wo ló lọ?
1: Happy Innocent Primary School. Happy Innocent Primary School.
0: Secondary school nkọ?
1: Asarudin.
0: Ọmọ mi wọ́gọ́ ni ẹ?
1: Ọmọ Ìjẹ̀bú òde.
0: Ntí mo ní Ìjẹ̀bú òde?
1: Fọlágbàdé. Fọlágbàdé ń ta àtẹ̀bọ̀.
0: Fọlá?
1: Gbàgbé ń ta àtẹ̀bọ̀.
0: Bàbá àti màmá ẹ̀ nkọ?
1: They are left. Wọ́n ti kú.
0: Wọ́n ti kú.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn méjì ti kú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìyàwó mélòó ni?
1: Mi ti fẹ̀yàwó.
0: Ọ̀ ti fẹ̀yàwó. Iṣẹ́ wo gangan ló ń ṣe?
1: Ní báyìí, online cryptocurrency mo ṣe. Online cryptocurrency.
0: Online to.
1: Cryptocurrency.
0: Kí ló ń pè ní.
1: Yahoo.
0: Yahoo. Bí Yahoo bọ̀ yẹn ní àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Internet fraud. Àwọn.

0: 100 levels inside it where everybody kill it. Ẹgbọn ah abẹnu ma wọn tún kàní àkàní ẹgbọn.
1: Akọni kudus ọtọmọdún mélòó
0: ni ẹ.
2: Ọtọmọdún
3: mélòó. Kí ló rúkọ ẹ?
2: Ibrahim Balogun.
3: Ibrahim Balogun ọmọdún mélòó ni ẹ?
2: 28 years.
3: 28 years. School wo lo lọ?
2: Happy Day Nursery and Primary School. Happy Day Nursery and Primary School.
3: Secondary school nkọ?
2: Asarudin.
3: Ọmọ mi wọgọ ni ẹ?
2: Ọmọ Ìjẹ̀bú òde.
3: Ntí mo ní Ìjẹ̀bú òde?
2: Fọlágbàdé. Fọlágbàdé ń ta àtẹ̀bọ̀.
3: Fọlá.
2: Gbàgbé ń ta àtẹ̀bọ̀.
3: Bàbá àti màmá ẹ̀ ń kọ́.
2: They are left. Wọ́n ti kú.
3: Wọ́n ti kú.
2: Bẹ́ẹ̀ni.
3: Àwọn méjì ti kú.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìyàwó mélòó ni?
2: Mi ti fẹ̀yàwó.
3: Ọ̀ ti fẹ̀yàwó. Iṣẹ́ wo gangan lo ń ṣe?
2: Ní báyìí, online cryptocurrency mo ṣe. Online cryptocurrency.
3: Online to.
2: Cryptocurrency.
3: Lọ́pọ̀ ni.
2: Yahoo.
3: Yahoo. Bí Yahoo bọ̀ yẹn ní àbí.
2: Bẹ́ẹ̀ni.
3: Internet fraud. Àwọn alu jìbìtì lórí ayélujára àbí. Kí ló gbé ẹdí ọgbà ọlọ́pàá kó ṣàlàyé fún wa níwọ̀n bá ní ṣókí kó má pọ̀ jù kó ṣàlàyé nǹkan tó gbé ẹdí ọgbà ọlọ́pàá. Nǹkan
2: tó gbé mi dé ọgbà ọlọ́pàá ni pé wọ́n gbé àwọn ẹgbẹ́ ààyè.
3: Àwọn ẹlẹgbẹ́ òkùnkùn.
2: Bẹ̀rẹ̀ ẹlẹgbẹ́ òkùnkùn.
3: Kí ni ìwọ?
2: Ààyè náà lèmi náà.
3: Ẹgbẹ́ ẹlẹgbẹ́ òkùnkùn lọ́wọ́ náà.
2: So wọ́n wá bèèrè pé ta ni nọmba wán nọmba tú wọn síbẹ̀ ni ọdún gbé mẹ́ṣọ̀ orúkọ mi. Mi normal orúkọ ẹgbẹ́ yẹn ni tèmi lò.
3: Kí ló fà á tó fi jọ́yìn ẹgbẹ́ yìí?
2: Mo sọ fún ìlànà pé nígbà yẹn àwọn ẹ̀gbọ́n yẹn ní àdúgbò ọmọ àwọ̀ pẹ́ẹ́sì mi fi kọ́ rí mi kọ́ gbówó mi kọ́ gba fóònù mi. Ìgbà yẹn kẹ̀ nọ́lẹ́jì mi bí tí nọ́lẹ́jì mi gbédè pé mo á lọ bá ẹ̀gbọ́n kan ní àdúgbò yẹn náà pé kó ẹ̀pù mi pé àwọn ẹ̀pù yìí máa ń ọmọ àwọ̀ pẹ́ẹ́sì mi kọ́ gba fóònù mi kọ́ gba owó mi ní àdúgbò. Ẹ̀gbọ́n yẹn wá ní pé òkè pé òun ti gbọ́ wá lọ gbé mi ṣe ayé.
3: Wa le gbé ẹ ṣe ayé.
2: Bẹ́ẹ̀ni.
3: Ṣígbà tó gbé ẹ ṣe, ṣé wọ́n ó wùn ẹ lọ́kàn láti ṣe ni àbí wọ́n fagídí mú ẹ lọ ṣe?
2: Kò ṣe pé ó wù mí lọ́kàn tọkàntọkàn. Ọlákọ̀ọ́tọ́ wọn ipò yẹn ṣe fún mi nígbà yẹn kẹ̀rẹ́ ibi tí nọ́lẹ́jì mi gbédè nìyẹn ká ní mi mọ̀.
3: Lọ́wọ́ tó bí ọdún mélòó báyìí?
2: Ayé tó ya 9 to 8 years báyìí.
3: 8 years tó ti ń ṣe ẹgbẹ́ yìí. Pẹ̀lú gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì wọ́n ń pààyàn wọ́n ṣe kinní kan wọ́n ń ṣàwọn èèyàn kan wọ́n gé apá. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti máa ṣe gbogbo orúkọ báyìí.
2: Mi bá wọn pààyàn ìyá àbí ọkàn owó lèmi máa fi bá wọn ṣe.
3: Owó ló máa fi bá wọn ṣe bí èlò ló máa fi bá wọn ṣe.
2: Nú gbogbo àyìn náà tó bá bí a monthly deal bí a nídi owó bí àyàn kan bẹ́ẹ̀ ṣe ní mi àbí ọkàn ní ìdàrí stand èmi máa sáré ń yọ owó jáde.
3: Kò sí bí o ṣe máa wà tó ń ṣe ẹgbẹ́ ìtí ẹ̀ ní kóra ẹ̀ ń jọ ń jọkọ̀ pé ẹ fẹ́ lọ jà àbí ẹ fẹ́ lọ ṣe nǹkan bí a nìkan ṣe nǹkan kan fún yín ẹ fẹ́ lọ gbẹ̀san. Kò sí bí ẹ ṣe ní kò sí bí ẹ ṣe bí ẹyin gbogbo yóò ṣe ní wà láàrin wọn náà.
2: Ẹyọ ó depend lórí eré mi sìn èmi ò ní máìdì àti lọ ọjà àbí àti lọ pààyàn mi ò ní máìdì ara bọ̀ tó bá yẹ bí a pé kí wọn bí owó ń sìn èmi máa ń ẹgbẹ́ ìgbà tó máa ṣe gbé náà VIP ni mo ṣe owó ni mo fi ṣe.
3: Bí èlò ló fi ṣe.
2: Nígbà yẹn bí abẹ́ ọdún bí abẹ́ 70,000+.
3: Ní ọdún kì ní ọdún wo nìyẹn?
2: Ní ọdún 2015. Lóṣù kejì February nígbà yẹn.
3: Ló ṣe?
2: Bẹ́ẹ̀ni.
3: 70,000 ló fi wọ ẹgbẹ́?
2: Bẹ́ẹ̀ni.
3: Tó béèrè èlò náà béèrè lọ́wọ́ ẹ̀ tó sọ pé 70,000 ló ní lọ́wọ́ àbí wọ́n kọ̀ sọ pé kò sọ 70,000.
2: Nù bí abẹ́ ẹ̀gbọ́n yẹn náà ẹ̀gbọ́n yẹn láìkì mi ni so ó dẹ̀ sọ fún mi pé èyí tó bá wà lọ́wọ́ mi pé bọ̀ VIP lèmi máa ṣe pé regular àwọn regular yẹn sì lọ máa ń pass through normal procedure tó yẹ kó pass through but regular VIP lèmi ṣe.
3: VIP ni wọ́n ṣe.
2: Bẹ́ẹ̀ni.
3: Àwọn tó bá jẹ́ regular yẹn
2: lọ́ máa ń nà. Lọ́ máa ń nà.
3: Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìbọn àti akéde àti ọta ìbọn tá à ń rí lọ́wọ́ yìí báwo ló ṣe jẹ́ ṣàlàyé.
2: Èmi mo wà nílé ni mo ṣe ṣiṣẹ́ lóru mọ́jú jọ yẹn ni mo wá rí pọ́n ọlọ́pàá.
3: Iṣẹ́ kí ló ṣe?
2: Mo ṣe ṣiṣẹ́ ìyàwó tán ni.
3: Iṣẹ́ kí ló kọ́ kan gan?
2: Iṣẹ́ bábà mo kọ́.
3: Bábà ló kọ́?
2: Bẹ́ẹ̀ni.
3: O tún wá ń ṣe ìyàwó mo tún ṣe fọ́tìs náà pẹ̀lú ẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ọya mò ń gbọ́.
2: So mo ṣáà rí pé wọ́n wá bọ́ọ̀sì wa ni mọ́rù wọ́n wá bọ́ọ̀sì lé ọ̀dọ̀ mi. Bàtà wa sọ wọ́n á ní pé wọ́n ti rí ìbọn lọ́wọ́ èèyàn kan tó jẹ́ èlé tó jẹ́ òṣègbè mi
3: ìyẹn
2: oṣòdì yìí.
3: Oṣòdì.
2: Wọ́n bá bọ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àáké pẹ̀lú àwọn ọ̀tá. So ìgbà tó wá ń béèrè question lọ́wọ́ ẹ̀ pé àwọn onínọba wà ní nọba tún yẹn ibẹ̀ lórúkọ tí èmi ti gbé jáde tó fi wá gbé mi le.
3: Ok. Ìbọn òun ló dárúkọ pé ìwọ ni nọba tún
2: àwọn. Ẹ̀mí nọba tún.
3: Kí ló ti máa ń ṣe meeting yìí?
2: Inú ìgbà mi a máa ń ṣe nínú school.
3: Nínú school.
2: Bẹ́ẹ̀ni.
3: Táwọn ìbá táwọn ọmọ school bá ti jáde.
2: Tọ́wá ti jáde.
3: Ṣé ní Saturday lè máa ṣe àbí Sunday?
2: Nù Saturday Sunday ìgbà mi.
3: Báwo ló ṣe máa arákùnrin tó jókòó sí ẹlẹ́gbẹ̀ẹ́ yìí?
2: John lórúkọ ilé nọmba 4 lòun jẹ́ nínú ẹgbẹ́ ààyè.
3: Nọmba 4 ni wọ́n jẹ́. Nọmba 3 yìí ń kọ́.
2: Nọmba 3 yóò

0: Kosimbiba.
1: Number one, unko.
0: Kosimbiba.
1: Kosimbi.
0: Ben.
1: Okay, as the ko boye sele yin si pelu gbogbo to ya sowo e kini gbogbo e tumo ele to ya sowo e se ami pe o nse egbe kokun na ni gbogbo le
0: yo gbogbo ni ti mo ya sowo igba ti mo nse ise stylist ni Ibadan ise baba stylist ni Ibadan oni baba ko to na nse tattoo so baba yen lo ma fin se practice
1: awon bo ti o ba lowo ogbe ni yi
0: osodi
1: osodi
0: ben
1: kini e fi awon bo yen se ati ota ati kini kile fi sise fi peran ni loko ni abi eyin na se ode ilu
0: emi o wa into pe to a ko ma pa bi okan to
1: ma
0: tutu mo
1: je le dawon question ti mo bere se e fi se ode ni ilu ni abi e fi se e fi se ode nu oko te fi peran
0: o ma fi se
1: kini ru bo yi kini fi se
0: o ba mi safe guide ni o ma fi safe guide
1: mi o gbo tun so
0: o ma fi safe guide
1: so ni yoruba
0: o ma fi protect ya wa
1: so ni yoruba
0: ma fin ba dabu bo ara wa
1: e bi dabu bo ara fun kini yen
0: fun bi ati awon opponent to ba fe wa doju ja
1: awon opponent wo ni
0: awon eye to ba fe wa doju ja so a ma bi protect ara wa
1: o le fin protect ara yin
0: ben
1: o de so bule kan pe o n tele won loja o n se kini kan
0: eh mo pe bo ye je aye ibon aye ni
1: ibon gbogbo yin ni
0: ibon wen
1: gbogbo e ba fe loja o n le ma gbe dani o n le ma lo fi
0: emu
1: da gbororu
0: emu mi tele won wi loja re
1: ki loruko ele kan si
0: Ibrahim
1: ki loruko
2: Oluwa seun Oshodi
1: Oluwa seun Oshodi omo odun melo ni e
2: 24 years
1: ise wo lo nko
2: mechanic
1: ki lo sele ti won fi ba ota ibon ati iboro ati ake ki lo fi se kini awon ibon yin se lowo e ati pe boru bo yi ko se bo ta won lo de nlo bawo ni bon yin se je salaye fun mi
2: bi bon se je ni pe oni egbon kan to ma npe ni Samson mosquito won ti pa ba yin sin yin so ohun lo gbe fun mi dani nigba ti bọ́ọ̀ ń gbé dání bóyá gbé fún mi dání mo kọ̀ gbé síbì kan tí mo tọ́jú ẹ̀ ní ṣùgbọ́n tó dípọ́ ọlọ́pàá mú mi tó ń béèrè ni mo mú ọ lọ síbi tí mo gbé sí tí mo lọ gbé jáde níbẹ̀.
1: Gbà tó ọlọ́pàá mú ẹ lọ ń béèrè ìbọn ṣé ọlọ́pàá ti mọ̀ pé ìbọn wà lọ́wọ́ tẹ́lẹ̀ ni.
2: Àwọn ni ọlá pé ọ mú mi fún ẹgbẹ́ òkùnkùn.
1: Wọ́n mọ̀ fẹ́ gbé òkùnkùn ẹgbẹ́ òkùnkùn wo ni.
2: Ẹgbẹ́ ayé ni sà.
1: Kí lè fi ìbọn ṣe?
2: A ma fi n se gaidi ara wa n pe in case bi atawọn ẹgbẹ awọn ẹgbẹ keji ba wa.
1: Ta ló ń dimú? Ta ló ń lò nínú yín? Àwọn wo ló ń lò nínú yín? Torí ọwọ́ tiẹ̀ náà ti ba ipò ni wọ́n wà nínú ẹgbẹ́ òkùnkùn kí lorúkọ tó ń jẹ́ nínú ẹgbẹ́ òkùnkùn.
2: Fẹ́lá ni mò ń jẹ́ nínú ẹgbẹ́ òkùnkùn.
1: Nínú ẹgbẹ́ òkùnkùn tó wà.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Fẹ́lá lorúkọ tó fún ẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àwọn ọbọ yìí kí lẹ fi ṣe?
2: Bẹ́ẹ̀ wa látìgbà tí ẹgbọn yẹn ti gbé fún mi sà. Mo kọ gba tí mo gbé síbì kan la pé.
1: A tó bí ọdún kèlò tó ti gbé fún ẹ.
2: Kò tí ju oṣù bíi mẹ́ta lọ báyìí sà.
1: Kí ló ṣe ẹni tó gbé ìbọn fún ẹ?
2: Wọ́n ti pa báyìí sà.
1: Ta ló pa àwọn olópa?
2: Àwọn ẹgbẹ́ ẹyẹ.
1: Àwọn ẹgbẹ́ ẹyẹ.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ lọ jàbí.
2: Irọ́ mo wà ní travel náà ni mo gbọ́ ìbọn ti pa sà.
1: Travel bo ló lọ?
2: Mo tẹ̀lé ọ̀gá mi lọ iṣẹ́ níbi ni.
1: Níbi ni?
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ló gbọ́ pé wọ́n pa nígbà tẹ́yìn gbọ́ pé wọ́n parí ìgbésẹ̀ wo lẹ́yìn gbé.
2: Mi ò gbé ìgbésẹ̀ ọkàn sà.
1: Ìbọn dẹ̀ wà lọ́wọ́ tiẹ̀.
2: Bẹ́ẹ̀ni mo kọ ibi tí ìjọ tó gbé fún mi ibi tí mo lọ gbé sí.
1: Níbo ló gbé sí?
2: Mo lọ gbé sí ibi àkìtàn kan nínú àdúgbò nílé wa. Ibẹ̀ náà ni mo ti lọ gbé sà.
1: Bọ̀ ọmọ ta ọwọ́ ta ok ọwọ́ ẹni tí ìbọn yẹn wà tẹ́lẹ̀ ní àbí?
2: Bẹ́ẹ̀ni.
1: O ti bọ́ wá nùfà fún ọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Nípò olúwa nínú ẹgbẹ́ òkùnkùn nọmba kí ló wà?
2: Mi sí ní nọ́mbà mo wà ní under nọmba 4 ẹgbẹ́ àwọn ayé.
1: Nọmba 4 ipò nọmba 4 dìmú.
2: Àwọn tó máa ń disciplin àwọn tó máa ń disciplin ẹgbẹ́ ayé tẹ pé tẹ anybody bá ní fork up bóyá o ní ayé kan ṣe síbi kan àbí kankan bóyá o lọ ó jẹ ọjà ó lọ lu ìyànkan àbí kan àwàlà ní right láti lọ gbé láti lọ disciplin ẹ ipé nǹkan tó ṣe yẹn ò dá sà.
1: Lẹ ṣe ń lo ìbọn àti àké àti nǹkan kan bẹ́ẹ̀ yẹn.
2: Ẹ wá sà kò máa fi.
1: Kí ni àwọn kí ni ìkílẹ̀ fi ṣe? Àké yẹn ìkílẹ̀ fi ṣe.
2: Àké yẹn a máa ń lò ó fún ìjẹ́bú ìlú àwọn ayé ẹgbẹ́ ayé náà ṣá lò ní ṣáṣá.
1: Lẹ́yìn lónìí.
2: Bẹ́ẹ̀ni.
1: A máa fi ń para àwọn èèyàn, a máa fi ń pa pọ́nẹ́tì yín.
2: Ìrọ̀ sà.
1: Má sọ pé irọ́ sà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ fi ń pa àwọn pọ́nẹ́tì yín tó máa àtàkì yín. Bẹ́ẹ̀ni àbí bẹ́ẹ̀ kọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Nítorí nígbà tó ní ẹ fi ń gáìdì ara yín, ṣé táwọn máa ń yìnbọn fún yín, ẹ̀yin ò ní yìnbọn fún wọn padà.
2: Ìwà èmi ò tí ì gbé jáde rí sà láti ìjọ
1: tẹ́lẹ̀. Ẹni òun gbà tẹ́jú ẹjẹ́ àjọ wà lẹ́gbẹ́ òkùnrin kan tí mo bèrè ẹ̀wẹ̀ ni pé tí àwọn yẹn bá ń yìnbọn fún yín tó pa nìkan ní pé ẹ̀ ń jà ṣé ẹ̀yin náà níyì sí yín padà.
2: Bẹ́ẹ̀ni
1: sà. Nígbà tẹ́ ní ìbọn lọ́wọ́ k ko ya se pe adie le me fi pa eyan le me fi pa se olo awon ijoba fun license bo te lo ni
2: ara sa
1: mo fun yin akite lo ibo de ti ri ki le fi se bi eyan le fi sa abi e sise lo beran ni
2: o gbe fun mi po ni o gbe fun mi
1: po e mo mo se akite lo yi se bi sise lo beran ni
2: a ma fi be akiyan si ohun ni number 1 ma fi Christ eyan ipe mo kre mo fun eni number kini bye bye yo yemi gan to je pe bia o se to je wa ni aki to ni ipo ohun ni baba ma fin so pe ya mo yo e ko ni inu egbe bye bye bye to ma mu ta awata je busha ta ma mu ta ma lo lu
1: okay busha le yin
2: then sir
1: okay busha yen kini mi tun mo busha yen
2: this sleeping community ni lo je ni odo ti wa sir
1: busha ta won yo ba n pe to kilo yogun yin bo lo pe ni busha kini yo ba n pe
2: awon to shayan to bu
1: to shayan to sha won eyan tori nkan te mo ko to n pe ni busha ni ko bi awon to sha nkan to sha eran abi
2: o ni ni according to
1: ma so pe ni according to
2: beni sir
1: ma so pe ni according to un to n pe ni busha
2: beni
1: ipin o sha nkan ni ki de se pe o lese eran eyan le fe sha nkan ti fe gbo lati enu de ki lo ruko elekan si
2: oluwa seun osori
1: arako nkan lo ruko e
3: John Nkechi
1: John Nkechi
3: Benza
1: omo bibi ibo ni e
3: omo le ibo ni sir
1: eh
3: omo ibo ni sir
1: omo ibo o to modun mi ni bayi
3: omo 25 years
1: bo soke
3: omo 25 years
1: 25 years ni e
4: you want here awon bi eran lo school pe ko lo kawe ogin admission 100 level tin sari wa everybody kiri egbon I beg now, I won't do Pukaniana. I go and beg now, I won't do Ayana. I go and beg now, I won't do Ayi. Oh, more cotton mag benye. Because in school to Wayan, we should have 3 years. Laying first year, to Luye. To buy shill on the level. Oh, more be a 400 level, no my best, no my entire. A joint to your loan. Be you a year, be you a year, be you a lot, be you a lot. To Batty Shakebe, me 2026, Joma Shakebe. Now, me tell you. Fọwọ́ sọ́yà fún ẹ má ṣe gbẹ kò sírì inú òkùnkùn ṣe gbẹ kòkó tó wòye kò sírì ń bẹ o má ṣe gbẹ sínú tó kọtìsìn jẹ kọ́ máa pè ẹ́ ní jù ọ̀dà bẹ́ẹ̀ jù tó lè lọ́bi tóhun jù tó lè jáde lẹ́ni táìm tóhun jù tó lè jẹun nígbà tóhun jù tí ó máa wo wíńdò kó tó bọ́ta jù tí ó máa kọlẹ̀kùn lẹ́mẹ̀ ó mọ̀ ó fírì gan ọjọ́ tí ya ẹ bá ti ní yes man buy a car airport join a year to us in account we go you took on life for a while so join to your loan to buy t-shirt my shirt say no to courtesy.

gbogbo ara kìkì ìjà jákànso kan pàkan rí ka dire ètò bí ẹni dira ogun sọmọre ní roku sírẹ nígbà tó lòbí láyé ọmọre ní sọrẹ ẹ dòkú nígbà tí àwọn òbí ẹ wà láyé adigun bẹrù sẹri eléyìí mo kàn mú àwọn kọọkan wá ni àsìkò sì ń bọ tí wọn fẹ lójú dáadáa tó já wípé ibi tí wọn ti sọrọ nípa bí ìjọba ṣe báyé àwọn jẹ ń sọ adigun ó fẹ́ takoko tí wọn máa lo àwọn orúkọ kan tí wọn rán wọn ń ṣe ẹdẹ tòrútòrú adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà ẹ dákun ẹyin òbí ẹbẹ mò ń bẹyìn o ẹbẹ mò ń bẹyìn kó mọ dọjọ tẹ wà lọ ọmọ kúnlẹ lágodi tẹ lọ ọmọ kúnlẹ lélẹwẹ ẹran tẹ lọ ọmọ kúnlẹ lálágbọn tẹ lọ ọmọ kúnlẹ ní zone 2 tẹ mọ kúnlẹ kiri ẹbẹlẹ ń bẹ ká o ẹ dákun ẹ kó àwọn ọmọ ìkan mọ kò yín tàbí ọmọ ọjọ mẹjọ kán mọ sọ yín di ti ẹyin ò sọ yá yín dà kán mọ sọ yín di tẹ sọ bàbá yín dà ṣé ìgbà tán bàbá ó kọ yín jẹ nínú yín ò tó dùn àbẹ́ẹ̀ mọ̀ ni tán bá bua orúkọ yín jẹ torúkọ yín bá bàjẹ́ tán sẹ́yìn ó wà rí gẹ́gẹ́ bí ìwà rẹ̀ àbí tẹ́ ẹ bá lè gbọ́ ń tádìgún ń sọ ìgbẹ̀yìn ayọ̀ lẹ́ẹ̀padà jẹ́ ẹ jẹ́ ìdùnnú sáwọn òbí yín àwọn òbí yín náà jẹ́ dùnnú sí yín adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà ó ló fi jẹ́ pé àwọn tán fẹ́ ìlọsíwájú ọmọ wọn ni wọ́n máa ń pè ni wọ́n máa ń sọ wípé adigun ẹ bá wa ṣiṣẹ́ ń bi báyìí ẹ bá wa ṣiṣẹ́ ń bi báyìí kó tó di wípé èèyàn gbowó àwọn alájọ kan àwọn cooperative kan ti sọ àwọn míì dẹdun arinlẹ̀ tó jẹ́ pé wọ́n gbowó lọ́wọ́ olówó wọ́n kọ̀ wọ́n àdówó padà fólówó wọ́n wá so lówó di ẹni tí tó ń tọrọ jẹ láìṣe wípé wọ́n yá wọn lówó owó ti wọn ni wọn fẹ gbà wọn wárí fún wọn lórí ètò tètè jáwọ yìí láti ń bá yàn gbà á gbà á tún fomi san ẹni ọ̀hún lọ́wọ́ ìdí ni wípé ìjọba ní ìbá yàn gba gbèsè ẹ dákun ìjọba ní ìgbà ìjọba sì ti fa àyè lẹ̀ fún àwa kan wípé ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọnìyàn ẹ bá ń gbà fún torí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé orí hílàhílo ajẹ́ èèyàn ló bá débi tó fi dáwó ó yọ olówó ó yọ ń gbèsè kàkà kó o dówó padà ó wá dẹntí ń dà kiri ṣé ẹ mọ̀ pé àwọn kan wọ́n tó ń fi inú tán àwọn èèyàn láwọn ọ̀nà kan wọ́n á bá èèyàn yáwó ní online owó tí wọ́n bá yá ní online yẹn orúkọ ara wọn bvn ara wọn nin ara wọn name ara wọn password ara wọn fóònù ara wọn ni wọ́n á fi yáwó ṣùgbọ́n ẹni tí wọ́n yáwó fún wọn kówó fún ni ẹnìyàn á wá fojú wọn gbolẹ̀ adigun bẹ̀rù a gbogbo ara kìkì ìjà bẹ́ẹ̀ bá pè irú ẹni bẹ́ẹ̀ àṣírí ẹ̀ ó tù gbangba ṣùgbọ́n bẹ́ẹ̀ bá mú irọ́ wá adigun bóyá lẹ mọ̀ pé ní tó kọ́kọ́ lọ police station máa ń padà jẹ̀bi tó bá jẹ́ pé rọ́ ló gbé lọ bẹ́ẹ̀ bá ti ń sọ làgbo ago ti máa sọ fún pé bàbá àbí ìyá kí ló dé tẹ̀ ẹ́ ṣe báyìí ẹ mọ̀ mú rọ́ wá sọ́dọ̀ adigun nọ́mbà yìí ní kẹ́ ẹ pè láti fọ̀rọ̀ tó adigun bẹ̀rù létí 080-86-19-74-36
86 19 74 36 number di go beru no 080-86-19-74-36 oni be ba fe foro to nleti bo ba si je pe ipolowo leyin na fe gba fun a lati bikan number yen na ni ke pe eni ba fe bi mayo ni moju tomo to ba bi awon eyan kan wa to je wipe omo oloma tomo won inu ile kan na ni won ko won si lo kan aya won won ri awon omo olomo gege bi omo won ni won da omo olomo nu won da omo olomo po mo ti won won toju won o lo fi je wipe obi mi e kan ri pe ko biju eyo kan lo sugbon omo to wa lakate ti won se daada fun won po tori po to o to won ko ba ye awon omo je mo menu ku nbe abi mo menu ku nbe lekan leri oro eyin eyin obirin single mother ti mo ni ngo ya mo menu ku nbe tori odo awon olopa ti mo ya ni oni tori ba ye omo ba baje loni obi ni e biere lowo e bayo omo ba tun da ni da keji obi na ni e biere tori ke to ranti adigun beru e ti ranti awon obi yin leme dogun e ti se fun won o lo fi je pe adigun beru agbogba ara kikija n o lore se eyan ma ja feto omo niyan eyan ma ja forilede ko lore bi ipinle eko mo lore nbe ipinle oyo yi na mo lore nbe lori ise yi mo lore nbe adigun beru agbogba ara kiki jaja keso kan pakari ka direto bi eni dirogun iwa te ba nwu to je pe le toka si wi pe iwa mi ri ise mi ri ibi te ti ba mi ri o lo fi je wi pe awon ore mi fi kanran kan fe firan na ni won ni nkan meji ti won ro ju ona lati mu emukumu fafakufa jejekuje lo debi pe awon omo yen pada wa ko ijekuje iwa kiwa yen lowo won adigun beru aye omo mi to baje owo obi e lo ti pada baje wa o ko to wa di wipo na tun jade ta awon ti won wa baye yen je gan won wa n pada baje adigun e ri elomi ko mo die o nkan dele o beba ni o dele o beba to be o de nje ko mo pe boya enikan se wahala enikan se wahala tori wi pe awon obi e ti se wahala si waju won de fe ki aye o da ini mo fi man so wi pe ko si nti o gba yin ju wi pe ke mu awon omo yen ke mu ajoko si di radio ki won gbe to yen tan koda ti won ba n to gbe e tese won bo nu omi o ma to akoko kan awon ona ti won fi ma ba awon egba adugbo soro ona ti won fi ma ba won soro ati awon ona ti awon egba adugbo fi ma tan won won ma tu lori eto ta pe ni tete jawo yi a ma tu tori opolopo awon omo yi kaye won da ni dunu mi ki gba won o da ni dunu mi ki won ro n toka si ni gbeyin ni dunu mi ani oju kan ni bimo igba oju ni wo omo to ba da eni ti baba iyen baba to je baba burukunu omo to ba da atele ti o da ti baba ni ti ya ni to re yin mejeji le rira yin te fe ra yin ki lo wa de te panu po ke ba awon omo yen wi lati le je pe erori ire se latara awon omo yen abe mo iya kan lo bi seyi makinde abi baba kan lo bi seyi makinde
taye currency iya kan ni nje ni iya re to je pe iya to bi ewo ola to nje ti iya yen nje taye currency ti bi mo to je ko na o na to njo lo omo yen iyen lo ye ke wo ola yi wonu ola ninu odile ti won mo ti won se adigo beru agbugbo ara kikija se ko ye keyin na o wo awon kan gege bi awu ko se ni o ye ke wo won ola wonu ola ola yi wonu ola lati nu ola denu ola kan ini won wa ki wa lode to je ko omo yin ni baba dan geyan lada omo yin na ba be baba dan go yan go omo yin na ba nbe baba na eyin bale bale eyin lade lade eyin loye loye eyin otun eyin lukosi eyin magaji ki lode to ja pe se atun se leri ojo ale eyin ojo ale se pataki ateyin gbajumo eyin alaga eyin alaga alaga alaga alaga alaga alaga kilode omo yin ti di o ti di kanajan gbọ kale o ti so re di eni ti o wulo awon omo lomo to ngo kada lati bo idile won ni lo da lamu ni so pe ticket tan ba fun ticket o ti yo won soju yo wa dale yo mo le awon omo ile omo lomo kiri awon eni eleni ti won wa mikra ini leka adigo beru agbogbo ara kikija ojo ti lo sugbon eto yen ton asiko yi o dabi pe won ti si jaka soko pa kan ri ka dire eto bi eni dirogun Mr. Sanitizer boya yin sese darapo lori eto ta pe ni tete jawo number ini ke pe mi si ke ba mi soro lemi ke yin kan e foro to mi leti e salaye nti nbe lodo okun yin e so fun wa abeyin fe fun wa ni polowo oja lori eto yi 080 86 19 74 36 080 86 19 74 36 adigo beru agbogbo ara kikija ja kan so kan pa kan ri ka dire eto bi eni dirogun awo ma lo fun toni eni to ba ni mo bo ni hun ni dele ba nigbati isogun kode kode la